0: báyìí. Ṣé ẹ sọ ipò ọmọdé lórí báyìí? Ayé o! Ọ̀rẹ́, ẹ̀wọ̀ bórí wọ́n ṣe rí bẹ́ẹ̀ ni gbogbo ara wọ́n ṣe rí délẹ̀. Ẹ̀wọ̀ wo bí wọ́n ṣe fine. Ẹ̀wọ̀, irun ti ń padà sípò.
1: So ìgbà tí ẹ tún wá sí mo òwe tí mo gba anointing oil, mo fi anointing oil yẹn mo máa fi ń para, mo máa fi ń ṣe. So ìgbà tára mi ti wá yá bá ṣe kúrò nbí yìí. So mo ṣàrí wípé gbogbo àwọn ẹ̀tẹ́ yẹn pẹ̀lú omi sẹ́wọ́n.
0: Wọ́n ní gbogbo àwọn ẹ̀tẹ́ yẹn, àṣé ẹ̀tẹ́ lẹ̀tẹ̀, ẹ̀tẹ́ ni ẹ̀tẹ́. Gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí, ẹ wo nǹkan, ẹ wojú bó ṣe fine. Ẹ ń bá rí wọn jò ní yóò ṣe bí ìyá 100 years. Ẹni tó gbé wọn wádà, broda yẹn ẹ mọ̀ bọ̀. Àwọn lè jẹ́rìí sí.
2: Ó farun orí ẹ̀ tu ni.
0: Ògbó irun jí mẹ́mẹ́ pàtó àwọn jọjọ nu. Wọ́n ti bímọ o. Nígbẹ̀ tó bímọ tó fàìn báyìí. Bó ni ó ṣe rí ń ṣiṣẹ́? Agbára Ọlọ́run pọ̀.

0: lwekhalesa o ekhuselo lwasakwalo xusa esidibiri o lakuba lwese enze engwatesiwaju awa ololufe iloyafefe nloredio lasizo ti mo ti n tele yin sa orukọ mi ni Gbenga ati Lulọrin ẹjọ ti mo ti n tele yin mo ti n gbọ yin ni iya to ti n de baye mi o mo ni ke sọ fun yin ni lati bi oṣu kan si mita wawa mo mowo nowo ni kí n tó ní àkàtà èmi ò ní ti wọlé mo ní kí n fẹ́ mọ̀rẹ́ àwọn amáyé bẹ́ẹ̀ ó lè mí lóye síbìsì mo ní kí n fẹ́ mọ̀rẹ́ àwọn ẹnìṣà gbogbo púrúkàtẹ fún atáríkà àwọn tẹ̀lé rí dúró láńtẹ̀lé láńsí o ẹsẹ̀ àdúgbò ẹsẹ̀ abáyé ṣe ń ṣe àrùn ọwọ́ sí àmì àṣìṣe ìyanu yín ẹni ká máa fi hàn sómi ṣúgà gbàmí òróró oyin gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ bá a ṣe fẹ́ àtàwọn sáàmù tẹ́ ń fún alóríṣiríṣi òun rọwọ́ ìyípadà ọlọ́run ayé mi o nǹkan yàtọ̀ fún mi o mi ò wà bákan náà mọ́ o ẹsẹ̀ bàbá mo dúpẹ́ o odúpẹ́ mo ní kí n fẹ́ mú orí ẹ̀rí o.
1: Iwọ náà ṣe ń gbọ́ mi.
2: As you are hearing me also.
1: Láti òní lọ.
2: From today.
1: O tún táwọ́ náà mọ́.
2: Amen, you know my lack.
1: O tún tara.
2: Amen.
1: O tún tọrọ
2: jà. Amen, you know my begging.
1: O tún tọrọ
2: mi. Amen.
1: Gbogbo àdúrà tó ti gbà.
2: All the prayers are praise.
1: Kó bẹ̀rẹ̀ sí gbà.
2: Amen, begin to answer.
1: Kó bẹ̀rẹ̀ sí gbà.
2: Amen.
1: Àṣẹ́gun bẹ̀rẹ̀.
2: Amen.
1: Ẹ jẹ́ ndókè lọ́wọ́.
2: Let's go up there. Abraham.

0: jẹ̀ramáyé olúwa mọ jẹ̀ramáyé tó bá wá lè kọrin
1: olúwa mọ jẹ̀ramọgbà olúwa mọ
0: jẹ̀ramáyé ẹni òbí ni làájọ ọkàrẹ o ti ń já fún mi jẹ díẹ díẹ
2: mẹlẹ wà lè fún yín
0: iye wọn bá tọjẹ náà ni
2: ìwọn
0: bá ìtọjẹ náà ni bọwú eku bá ti mọ náà ní fi inú ojú sóyí ọba elis bí ó sì ti mọ ní ọmọ ọkọ ìyàwó ó ṣe lọ́dí èyí sí ìkéré ní nǹkan rẹ̀ ṣé ó ti yọ àbíwọ ọmọ iná kọ̀kọ́ náà láàánú jùlọ kọ́ mọ̀ jí omo ore mọ̀ ni nígbà tó yá pé ẹyin yusuf ọlọ́run tọba ìyá rẹ̀ àti wọ́ èmi nìyá yín mọ̀ kò yín tì tí wọ́n ní bàbá ń tọ́jú àwọn ọmọ yìí o tí sì mọ fún yín ló ń jẹ.
2: HR take note noted.
0: Kíni?
2: O ní signal, mo ń ṣe signal.
0: Kíni signal? Kíni signal?
2: Ìyá Yusuf
0: gan-an
2: ọlọ́run tọba.
0: Bẹ́ẹ̀ni ọlọ́run tọba Yusuf. Ìgbà tẹ̀mí àti mọ́mí ẹ̀. Ìgbà tá à ń ṣe kéke.
2: Àbí ìyá àti ìjẹ. Ndé ẹjọ wà nífẹ̀.
0: Àǹtí mi ni yún.
2: Ànífẹ̀.
0: Ẹnífẹ̀.
2: Fẹ́ mọ̀ gbé tíje dání báyìí.
0: Ọwọ́ àgbà náà. Àpò ẹ̀wà ó ńlá fẹ́ràn sukú báàgì fún tó jí abẹ́rẹ́ lọ́dún náà
2: lọ. Èmi
0: tẹ̀mí lọ fọkọ rẹ̀ ní sukú rẹ̀ ní àrẹ̀mọ sukú lọ.
2: Ẹ̀yin ò wá jẹ́wà ẹ wá gbá mọ́lẹ̀.
0: Sórí yá gíga kọ́ ariwo kọ́
2: mc
0: bá rẹ̀ ló máa ń pariwo sẹ́ńdítà àrẹ̀mọ ni tó jí abẹ́rẹ́ lọ. Èmi tí mo lọ fọkọ rẹ̀ lẹ́rìí.
2: HR woman yẹn ó ti rìtáyà o.
0: Sórí HR yẹn gan tó ń wò ojú mi báyìí ni wọ́n fi bí. Lánàá
2: ìyàkílà ti ṣe gan báyìí ni tẹjú ẹ báyìí ni.
0: Òun tiẹ̀ ọ̀sán sukú bíi ẹ̀mẹrin.
2: Tinubu gan-an.
0: Bọ̀dá. Nígbà tí a fẹ́ ṣe foundation bi. Mo sọ fún Bọ̀dá Tinubu. Ó ní àǹtí bíi pé mo ní kí ló dé. Ó ní àǹtí bíi pé mo ní kí ló ṣẹlẹ̀. Ó ní tó ṣẹlẹ̀ ni pé mọ́tò ẹ̀ bàálù tí mo fẹ́ wọ̀. Mo ní kó ní sùúrù pé epo tán nínú bàálù yẹn.
2: Ẹ̀wá kúkú gbalẹ̀ epo lọ. Àbí ibi rìfáínẹ́rì NNPC ẹ wá lọ rí pọ́ńpẹ́.
0: Mo ti ẹ̀ lọ bú ni kẹ́gì kẹ́gì.
2: Níbi ìran yẹn.
0: Mo ti pa sórí ìgbà tí mo pe.
2: Níbi Hummus lẹ ti ń bu epo.
0: Ibi Amẹ́ríkà àti àti ìran mo wá pe àwọn méjèèjì
2: báyìí pé. Ẹ lọ bá wọn sáìn.
0: Mo ní oya eréré ìjàre
2: bọ́n mi jẹ jẹ.
0: Ni wọ́n bá dọ̀bà lẹ́nu wá pé mọ́mí wẹ̀ sí àwọn ọjà
2: mọ́
0: ọjà rí orígẹ́ lè mi ni.
2: Ó kọjá bẹ́ẹ̀ ìyẹn gan ni ò jẹ́ ká já yín.
0: Ẹ gbẹ́nu òsì sọ́ọ̀rọ̀.
2: Nígbà tẹ̀ ń repo.
0: Ṣé bá tẹ̀ lè wo ni fọ́ọ̀lù?
2: Ẹyin ò tí ẹ mọ̀. Inú òfurufú.
0: Ọ̀tẹ̀ ni èpo ju ọ̀yà lọ̀rọ̀ titi yín ìfẹ́jọ́ yín sùn náà fún mi. 32FM 94.9 Ẹgbẹ́jú sọ́hun. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa a kú ọlá Jimọ̀ lágbára lọ́wọ́ Olódùmarè Ẹ̀mí wo ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ilé ò sì ní jáṣe mọ̀ fún wa. Ó gbà wá mùsùlùmí òdodo jákèjádò àgbáyé àti gbogbo olùwà àlàáfíà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ a máa sọ dáadáa àti àsọtẹ́lẹ̀ tó nítumọ̀ sínú ayé wa torílẹ̀‐èdè wa ọ̀dẹ́ kálukú wa náà ọ̀fọ̀ ò ní wọbẹ̀. Olúbí ń pẹ́ Fátóyè ló kọ̀ mí ẹ káàbọ̀ sórí ìròyìn bàbá Fẹ́ńdọ̀ láàárọ̀ yìí.
2: Ó dáa jẹ́ kémi náà máa kí yín pé ẹ káàárọ̀ àkójúmọ́ ọmọ ọ̀dọ̀ọ̀dọ̀ bí ṣe dáadáa lẹ́wà o. Àkó bójú ọjọ́ ṣe rí jákèjádò lẹ̀ yìí. Peter Ọláṣùpọ̀ Captain P2 ń lórúkọ tèmi ẹ káàárọ̀.
0: Má gbàgbé láti darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára àwọn sóso mídíà wa a 32FM 949 ọkọ̀ tààrẹ yóò kan ṣoṣo tẹ́wọ̀ náà nù.
2: Sòsé
0: ni o Facebook, YouTube àti Instagram. Ẹ má wá gbàgbé láti kọ àwílé yín tó ń ti àríwòye yín bẹ́ẹ̀ gẹ́gẹ́ o náà ní kẹ́ ẹ bá wa ṣalábàápín ẹ láìkí wa kẹ́ ẹ fọ́lò wa ìṣẹ̀wà dúpẹ́. Mo lórí ọ̀fẹ́ síwèé ìròyìn Vangard láàárọ̀ tó ní.
2: Bákan náà lèmi náà láǹfààní síwèé ìròyìn ti The Punch tó jáde láàárọ̀
0: yìí. Ìwé ìròyìn Nigerian Tribune ó ní ẹ̀mọ́jẹ̀máyé ó wà gbòòrò.
2: Ìwé ìròyìn The Nation rèé tí gbogbo ẹ̀ dúró kódà tó ń ti àwọn àwòrán lọ́kan òjọ̀kan òun náà là ń wò lápá bí o.
0: Daily Trust tó ń ti ìwé ìròyìn The Guardian òun náà bọ́ síta.
2: Àti gbogbo àwọn ìwé ìròyìn tó ṣẹ́kù tí àwọn náà kọ̀ wọ́rìn pé mú mi kàmí a sì mọ ka wọ́n lọ́kọ̀ọ̀kan ìjèjì.
0: Ọ̀dà níta gbangba ìwé ìròyìn Vangard bí wọ́n ti ń kọ ìròyìn kò díṣẹ́ kíkà torí pé òǹkọ́ ti kọ́ iṣẹ́ ti kù sọ́wọ́ òǹkà bẹ́ẹ̀ náà là ń retí àwọn olùgbọ́ tí wọ́n ti jókòó tì wá láti jọ fòye gbé gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ ìròyìn tó tóbi jù tí wọ́n kọ́ lọ́dà dúdú tó ń ti pupa lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní àwọn the governor of the governor and the governor wọ́n ní wọ́n ti gbé ìgbésẹ̀ lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ gege bi omi gbona o ti gbadọ pe lenu tawo o si gbadọ pe ni sa keke won ni egbo weregwere bayi o na ni ki idasile olapa ipinle ko farahan be ni won tun bere si ni so awon oro kan atawon gbolo mi e to ni se pelu ero eto abo to ni lari lorilede wa Nigeria be ba lori ofe si wero yin Vanguard oju owe kefa o leti ri lekun rere
2: latari ikolu awon agbesunmo mi bandit yi ijoba apapo orilede wa Nigeria oni won ti gbe asan kan kale eleyi tan ni eja kowo ti apa bi o ka fi gbajumo ro eto abo won pe ni asunwo eto abo pajawiri owo eleyi ti se 500 billion owo naira 500 billion naira una ni ati asoto sasun eto abo pajawiri won ni owo to re mo wo pe nbo lati ri sa ya ni abian bun wa no won ni ayo ninu asun apapo iyen ti federation account ibe ni ati yo saju ipade fak eleyi ti won lo waye ninu osu karun awon dss na ti soro be ni ijoba yen ni awon soro pelu attorney general lori nbo ni oro ile ise olopa lo de duro
0: oje
2: ni ti soro papo
0: egbe afenifere ti firoye sita loju iwe kata din logoji iwe royin fangadi won ni eto abo to me ongogo be na ni ikolu ni lemo latowo awon iko esin okoku ogbojo ku gba gangan won ni gbogbo awon ikolu la bi ajara buka yi idukoko laja tonti derubani ina lo je fun isejoba wa ara wa o egbe afenifere awon ni won fe gbolu ohun sita be gege loju iwe kejo iwe royin Vanguard bakan na ijoba apapo orilede Nigeria wa soro won ni egbo awa eleti gbongbaro ye ni wa nitori pe abi amorere ni joba tin be loroye won ni se ri awa mo gbe igbe yin o iberu bojo taya yin fin ka soke lori oro eto abo awa gbohun yin ijoba apapo le Nigeria won ni ni so be fawon omo leyin Christy oju iwe kejo iwe royin Vanguard
2: o se o loju iwe kini iwe royin the nation la ro yi oni awon ore abad ore ajara buka fe mo o e mo wo yin dani a fe owo lati odo yin ajo tele muye nile yi dss ona ni ataka otidano ti ani awon ti ko won ni awon owo kan lati le okere ti an fe mo na sori oro eto abo won ni ko pe sa la la ni to ati ani se ku ni no a fe awon owo to nti awon atileyin le okere to nti an ba ni fi mu file lori oro eto abo oju iwe kini iwe royin the nation to jade la ro yi oni ko si
0: iwe royin Nigerian Tribune ko royin won ni lori awon royin agbako awon royin agbakan awon royin ajara buka ti folojo ka re fun ni ti ko ni lokan soke to je wi pe awon kan won kan sadede wo wi pe njo ti gbo ti e dawa na o ti ero ninu won ni ewo e ma dan o won ni irufe awon royin yi won ni o ti je ki oka awon eyo to ga to bayi nipele Kwara to si je wi pe inu fu aya fu beyan ba lo se paya la

0: ẹgbẹ́ nu sọ́njàre gbogbo ń tẹ̀ ń sọ ń gbòòrò ayé bẹ́ẹ̀ ni ìpè kan tẹ́ ni àwọn alátakò ń sọ pé tinubu kọ̀wé ẹlẹ̀ yìí ò ṣe ó tó gẹ́ máa lọ ilé yíyá wọn ni nò ó kò sọ̀rọ̀ ní orí ìyẹn o jàre ẹ̀ mọ́ dá wọn lóhùn lórí ọ̀rọ̀ kan tí a fi ń pè pé kí tinubu kó lọ kọ̀wé fipò rẹ̀ ẹlẹ̀ ẹgbẹ́ apc sọ̀kò ọ̀rọ̀ padà ojúwe kẹjọ ìwé ìròyìn the punch àárọ̀ ìní ẹkọ sí.
1: ọ̀dà a lọ sípínlẹ̀ èkìtì níbẹ̀mú pẹ̀lú ìgbáradì
0: èkìtì
1: pẹ̀lú ètò òdìbò sípò gómìnà ní ìpínlẹ̀ wọn wọn ní ìjẹ́ ẹjẹ́lẹ̀ gba bìlífù bí wọ́n ti kọ ròyìn èyí tó tóbi jù ń bẹ̀ wọn láwọn ẹni ọ̀rọ̀ kan ni a ti sọ pé ẹ dẹ́kun o ètò òdìbò tó mọ́yán lórí tọ́jẹ́ wípé ìkákóyawọ́ tí ò ní pàǹpà kan mọ́ka ó ní kẹ́ ẹ mọ̀ jẹ́ ní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àlàyé ọ̀rọ̀ wọ́n wá ní ẹ̀gbọ́ àwọn àjẹ elétò òdìbò wọ́n ní àwọn náà ti ń ṣiṣẹ́ takuntakun o bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó náà làwọn àjẹ èyí tó jẹ́ ti ẹ̀ṣọ́ aláàbò wọ́n ní wọ́n ti ṣàmúlò àwọn ọgbọ́n àtinúdá pàápàá jùlọ láwọn ibi tí wọ́n ti rí pé ìbò ti máa ṣe wùmúwùmú wípé lápá àbí ìrọ̀lẹ́ pa bọ́bọ́yá wípé kò ní sí ètò òdìbò tọ́mọ́yán lórí rárá àti rárá ni wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n tún wá ń sọ̀rọ̀ wípé gbogbo ẹ̀yìn ìgbìmọ̀ ń ra bò kó tàbò tàbò kó tó dìbò kó gbowó ìbò kó wá ṣe bẹ́ẹ̀ wọ́n wá ní àjọ elétò òdìbò lómìnira lẹ́wà wọ́n ní àwọn ohun èlò òdìbò tó ṣe kànrin kànrin àwọn ohun kò ṣe é mọ̀ nílò àwọn ohun kò ṣe é dọ́gbọ́n sí wọ́n ní wọ́n ti ń ta sunkún rẹ̀ lọ sáwọn ìjọba àbílẹ̀ mẹ́rìndínlógún ọ̀tọ̀ọ̀tọ̀ ní ti ìbútòrò apá ibi tí wọ́n ó ti ṣe ètò òdìbò ọ̀hún àwọn ẹgbẹ́ tiwa nurtw NTRN wà láìtọ̀ lásán lọ́lẹ̀ sítáwà kò sí nǹkan tí ó ṣe wọ́n fi ní báyìí tádìí ẹ̀dùn kò mọ́ bọ̀ iná ọmọ ní o nítorí pé gbogbo rẹ̀ yọ́ lọ nírọ̀wọ́ ìhọ́ṣẹ́ ni wọ́n wá ní tòde ìpínlẹ̀ ọ̀hún wọ́n declares today's work free
0: àdúpẹ́
1: àṣìṣẹ́ gẹ́gẹ́ àṣìṣẹ́ tí ń gẹ́gẹ́ gẹ́gẹ́
0: tí ìpínlẹ̀ yẹn ló wà ní ìlú ló ń lọ yes ọmọ ìyá ni àná
1: yóò tí ẹ sì dìde
0: a lè join wọn na.
1: There's love in sharing now.
0: Yes, in love in
1: there. Kí ló dé táwa náà lè sọ pé his world is.
0: Deduction ni ó ti ẹ̀ jẹ́. No.
1: Ọlọ́run ṣe brand creator kúkú ti ní mọ́ ọ lọ ilé tẹ́lẹ̀ náà lẹ́ẹ̀kan.
0: Yes, yóò sì
1: tẹ̀.
0: Kìlú ìgbà tó jẹ́ sọ́dá sọ́dá kábọ̀ ránká chief ó mú dání.
1: Ó sì oríire.
0: Tàbí kó wá fi kọ́rùn báyìí white. Ó lè.
1: Krista Krista nínú ẹ̀ṣẹ̀ aná.
0: Ó mú báyìí ló mọ̀ ju àìrí ọlọ́ọ̀sẹ̀.
1: Ìròyìn ẹ̀ ń bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn Nigerian Tribune.
0: Àdúpẹ́. Ó da ẹ̀jẹ̀ kí n rèkó. Èkó ní bàjẹ́ ó bàjẹ́ tì. Ojú ìwé kẹfà ìwé ìròyìn The Nation orí afárá Èkó Bridge wọn ni yóò náwó tó bílíọ̀nù méjìlá o bá a bá fẹ́ owó o. Èkó Bridge nǹkan ò gbọ́dọ̀ sí òwe bá a mójútó umahi oná ló sọ bẹẹ pé bílíọnù méjìlá owó náírà ni ó ná wa láti fi ṣàtúnṣe orí afárá Èkó Bridge tí òfin ni wo ojú ìwé kẹfà The Nation òun ló wà.
1: lóṣù karùn-ún ọdún bó bá jẹ́ wípé ìbámu bó ṣe ń lọ kẹ́ ẹ lè mọ̀ wípé ìṣèjọba àwa ara wa ni àjọ ń ṣe ni ìròyìn ló wá pè wá sí ìrántí lójú ìwé kẹjẹ ìwé ìròyìn Nigerian Tribune wọn pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti àwọn ìpínlẹ̀ tó fi máwọn ìjọba àbílẹ̀ lóṣù karùn-ún owó tá a pín rèé a pín ni
0: bá a
1: pín ni tírílíọ̀nù méjì náírà ó lé mẹ́ta $2.3 trillion olówó
0: only
1: bẹ́ẹ̀ ni bóyá torí pé n ti kọ̀rú ìtótó báyìí olówó tá a pín tí gbogbo wa pín a sì ti pín
0: dividend of democracy
1: of course now so tó bá ń bi àti àwọn bó ṣe ń sanwó a pín ni òní iyùn lóṣù karùn-ún
0: alùpùpù lọ sí state ẹ lọ
1: kó lọ gba tiẹ bẹ́ẹ̀ bá dé ẹnu ọ̀nà secretariat ní sọ bá ti
0: kan lẹ
1: kókókókókókó gómìnà ni ta ni yẹn wọn ni èmi ni o peter ni o kìlọ̀ wáwá mo wá gbowó tèmi ni o gómìnà
0: wo ṣe gómìnà state wa àbí ta gbolé tí.
1: ṣé ṣe àgbolé tí ní gómìnà.

0: èyàn kí mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù Live it 100 MTN.

0: old, I solemnly swear to enjoy the Niger way at just 1,800 Naira. New Burger King Small Chops, just 1,800 Naira only. Available now at all Burger King restaurants nationwide. Burger King, have it the Niger way.
1: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tùú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipo yoo ki moto awon wa. Dr. Scrap o ra lowo yin. E kan si won 09083013333. 09083013333. 09083013333. Andu won lori Twitter.

0: èmi ọmọ yín náà ni o jọlí jà ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ maggi chicken flavour sí ọyá ẹsí pẹ́ẹ̀lì celery
1: selarie
0: salary bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
2: turmeric turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣebẹ̀ maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù limit 100 MTN.
6: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911 000 0080 to switch to unlimited.
1: Airtel. Even in Niger, that hot pounded yam and soup can wait because a penalty is about to be taken. The FIFA World Cup 2026 starts June 11th to July 19th. All 104 games, pigeon commentary, and four dedicated channels. Yes! Get the special offer, DSTV decoder, dish, and 1 month Yanga subscription for only 15,000 Naira. The FIFA World Cup, live on Supersport, only on DSTV.
2: Ma wo mi bi mo se fe yin
3: mo n ba ka ti tu efe
4: 32 FM 94.9
5: 32 FM 94.9 akiwa kabo pada lati oje di oja iroyin baba fendo una ni n gbo pelu wa pele mo si ra nkan se le fun kekere baba oluwa femi oluwa kunle
6: Mbọ̀rọ̀
5: bọ̀ lẹ́ẹ̀kan àbí
6: ẹ jẹ́ kí n tètè fẹnu ẹ̀gún kí n fẹnu àkàrà ẹ̀gún kọ. Ṣé rí oríṣi èèyàn méjì ló wà tó ń lọ sí inú ìjọba? Àwọn kan wà tó jẹ́ pé ẹṣin iwájú ni tẹ̀yìn wò sáré ni wọ́n. Yorùbá ní ọjọ́ kì í mọ ẹjọ́ ẹni kì í jẹ́jọ́ ẹni ká má mọ̀ ọ̀dá. Mo mọ àwọn journalist tá a jọ jẹ́ journalist tó jẹ́ pé owó oṣù la jọ ń gbà. Ṣùgbọ́n lẹ́nu yìí àwọn náà ti dẹgbẹ́ olówó nítorí pé wọ́n lọ sínú òṣèlú. Mo mọ̀ wọ́n dáadáa. Tí wọ́n sì wà nínú òṣèlú báyìí tó wà ní ìjọba. Ìkejì, ṣe rí àwọn kan wà tó jẹ́ pé wọ́n ní inú mímọ́ àtàyà funfun láti sin àwọn aráàlú. Ìyẹn inú mímọ́ yẹn náà gbé lọ sínú òṣèlú. Bí àpẹẹrẹ ẹnìkan sọ fún mi tó wà nínú òun kan wà ní ìjọba lọ́wọ́ báyìí o. Ó ní nígbà tóun jẹ́ chairman local government láyé lábẹ́ Babangida nígbà yẹn lọ́hùn. Ó nígbà tóun dé ilé ìjọba ìbílẹ̀ tán fi hun sí. Ọlọ́gà ọ̀gá tó jó lórí olórí àwọn òṣìṣẹ́ olóbábá ọ̀gá ẹ̀ka àbọ̀sà àgbàlagbà ni bàbá yẹn ọmọ kékeré lẹni tí mò ń sọ̀rọ̀ yìí ẹ̀ka àbọ̀sà wo nǹkan àlejò yín rè olóníkele olóṣọ pé owó ni olóhùn sóhun òun lóhun òfẹ́ olójẹ́ kílẹ̀ tó ta sí olóhùn padà wá pẹ̀lú owó yẹn olóhùn lóhun òfẹ́ ó nígbà tó padà wá lálẹ́ ẹ̀kẹta ó nígbà tó gbówó yẹn sórí tábìlì òun olówó aṣífìlà ẹ̀ lórí pé kí lórí lórí òun yìí irun funfun òun á ṣépè fún ẹ nítorí pé o fẹ́ dí àwọn lọ́nà jẹ́ ó ní lòun bá gbowó yẹn ó lóun wá mọ olè jà ju àwọn gan fúnra wọn lọ lẹ́yìn òrẹ́yìn bí ọ̀rọ̀ wọn ṣe rí nìyẹn àwọn oníṣẹ́ ìjọba àwọn òṣìṣẹ́ ìjọba civil servants àwọn náà ń kọ́ àwọn olóṣèlú lólè jíjà yàtọ̀ sí àwọn kan tó ń lọ sínú òṣèlú pé nítorí pé mo ti rí bí àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe ń ṣe kémi náà lọ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni ò fẹ́ ṣiṣẹ́ mọ́ tán bá ti jáde wọ́n lè lò ní sálárì kíni kí làwọn fẹ́ fi ṣe bí wọn ò bá ṣe yàwù wọn aṣọ òṣèlú tí wọn ò bá ṣe yẹn wọn aṣe agbéni ajínigbé pawó ọ̀nà tí wọ́n ń gbà rówó sí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ò fẹ́ gba sálárì mọ́.
5: Ẹ ṣeun bàbá wa àdúpẹ́ àkókò ti lọ ni torí a ó yẹ ká súnmọ́ àwọn ara lé nígbọnu tá a dé dúró yìí bẹ́ẹ̀ sì ni àwọn ìròyìn pọ̀ lọ́lọ́kan òjò kan ẹ jẹ́ ká ṣí ojú òpó yẹn lẹ̀ ká jọ ṣe ní àlàfíbọ̀ nítorí pé àríwòye obi nípa pé ó yẹ kí ìjọba àpapọ̀ kó àkóyawọ́ lórí bí wọ́n ṣe ń ya owó 0705-5949 àwọn adìẹ tí ń kèbí wọn bá ti dàgbẹ́ bá ń gbé àyín.
7: Àbí adìẹ ọdún.
5: Hello.
8: Hello àti mo
5: gbé. Yes ma, ẹ káàárọ̀.
8: Ẹ káàárọ̀ ma.
5: Yes ma, orúkọ yín àti ibi tí ẹ ti
8: kí. Kápẹ́kì súnmọ́ kí n yàn.
7: Yes ma.
8: Ẹ pèsè. Ìyá Elizabeth ni láti ọjọ́. Ẹrí yìí tèmi fẹ́ dá sínú ìròyìn yín láàárọ̀ yìí. Àní àti bí pé tẹ́ bá ti ń kàròyìn. Ẹ mọ̀ ní kò sí tó àbò. Ẹ mọ̀ ní tó àbò mẹ́hẹ̀ẹ́. Bó ní bò ní àbò wà báyìí. Ẹ ní wọ́n sáké ọjọ́ ní Kwara State. Ẹ mọ̀ pé ó ti fẹ́ ẹ̀rùn wọn tán bẹ̀ yẹn. Bẹ́ẹ̀ náà lọ́yọ̀ wá bí báyìí. Àwọn kan ló wà nínú igbó látijọ́ yìí. Ẹ ọmọ ọlọ́mọ làárọ̀ níṣẹ́ ẹgbẹ́ tòruntò wọ́n wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbégbèsè ọlọ́pàá ìpínlẹ̀ ṣé òun ni solution ni ṣé solution nìyẹn àwọn yẹn aṣọ kan lọ́rùn wọn látijọ́ yìí won sa so pa won o gba won ni awon seto lowo won seto seto tito seto abo wa ni ona lo le mi olukuluku kolon ko sa sa nu fun wa
5: e seun adupe iya wa igbo safefe na lo ni lana tele en ti won ba ko na la godo ka
7: hello
5: e ka ro ele e ka ro
9: ọpẹ yemi ni lati din kan
5: na ngbo yin
7: a ngbo yin sir
9: afẹ mi morin a fi baba wa tinubu ni pe en tan ba wa yan si agbon ni eto na lenu je meta ina tin da adupe baba gbe aloku nepa ku nbe ta original nepa si adupe o
5: Plus 2349062949. Hello, Ekaro.
7: Ekaro.
9: Ekaro.
5: Yes, sir.
9: Ekaro.
5: Angbo yi sa Ekaro sa.
9: Antibi ko Ekaro.
5: Yes, sir.
9: Captain Pichu mo kini.
7: Yes, sir.
9: Seri won ki bi olopa lo, olopa bi le loke. Won ki bi olopa bi le loke. To di gba ti en ba to ri o to ko bi le. Won to lo gba won mo jade. Eh? Eye wo jo ta won mo ti lu nu gbo. Iwe yi oda arojoba apapo ajoba apele ojo won ba gba won mo jade won ma wo ni so mo Nigeria o le ba je o
5: eseun
7: eseun
5: adupe +2349062949
7: abi 0705500949
5: ekaro
7: Ekaro.
10: Ya adura la tapata.
5: Yes ma.
7: Ekaro ma.
10: Ki n pe mi oku ojuma o.
5: Ese mo mi.
10: Won ni ji ni gbe o.
5: Ase o.
10: Ejo awon mo yen ni mo fe soro si. Kon ba wa gba won jade o lo ba everybody. Ebi ti mo je ya adura gan. Ti ba dori oke ba inu ijo Olorun. Ni igbadura meji jo awon mo yen wa nu won se ni o. Kon jo kon ba wa gba won jade. Emi yin o ni pin. Won ni fe mi yin se tutu fun
5: na. Amen. Ese o. Adupe. 08097949 ko to di pe ntumu ipe mi eru eja fetisi ikede yi won ni apo apamowo kan to je alawo dudu o eni ko gbagbe re sinu keke lesse meta onito hun owo keke lesse meta hun lati sango won si sokale ni ile ko ni UI ni lu badon bi
7: keke en lo si ojo
5: lo si ojo ni budoko won patapata lo won wa ni bi o ba je wi pe eni ti o wa moruwo ohun in ba lori ofe lati gbo wa lo lo bayi kodakun ko pe number yi 0903 400 4477 0903 400 4477 nkan ni wa ko ni sonu la se o lo ti mare boni keke moruwo ohun to ba ngbo kodakun number yen
7: o na tabi te ba so ni garage yin boyo ni moruwa kan ni garage o ba so pe ohun ri
5: bag dudu kan
7: to gbero lati sango to ni ton so ni UI ṣugbọn ti moruwa yen sin continue to hun lo sojo be ba la nfani eyin garage ojo garage sango garage mokola randa ba to lo je be lo ti nbo
5: number yen
7: be ba ti ri keke driver to ba jabo fun eyin alaga e pe number
5: 9003
7: se pe
5: 0903 400 4477 0903 400 4477 hello o da bi pe hello e ka ro
7: e lo tin ya o
5: e ka ro sa
11: e je don ta mo kala mi ko ti chuno ki ma da na cherry e je pe bi mi e se ka jo ba to at state at federal government ki se ko won pe negotiate awon omo release awon yi se ka won terry se to ma ti je ti ji bayi won ma n da jo ba la mo
5: Ese wa dakun e ma binu nitori ijoba akoko wa ni sugbon ka to ma lo mi ba ti e tin lo ba odo ya le mi ni mo nlo ti mo fe lo ma fe lo jana ati ra igbo oko wa na won si ti ra idun P2 iru ti yin bayi ni Krista ti ni idun ni won ma gentle e
7: Krista n to mo nje na
5: mi ro sugbon to ba je pe temi ati ya le mi ni Mrs. Lamid Abi Mbola anti fun mi
7: omoluabi
5: yes omoluabi omo tinu abi gogon eyan re eyan yi oni ni ayeye ojo
7: adupe to ba wa manage aburo wa
5: in fact won ku manage
7: to ba wa nfe omi lo be
5: won ku management gidi gan ni
7: aduke
5: lagbara lowo olorun e se opolopo odun ninu ayo ati alafe ile oni ja se mo fun yin
7: e se
5: so koni ju bayi lo lori royin baba fendo fun ti taro ni eh titi gba mi te tun pade awon akin akegbe wa apg mo olubi npe fatoye lo ko mi
7: o da titi gba mi te mo pade awon eyan wa peter ola shoko captain pitun loruko timi eya se o
12: oye ati erongba to jeyo lori eto yi lo je ti eni to soro ti ko si ni nkan kan se pelu iwoye tabi agbekale ikoni 32 fm 94.9 ibadan
13: alubata nrese jabata onilu dudun fidunu gbowe apodunu be alu sekere onagere Kuri ba meji ko 32 FM 94.9 lo mudunu baraye
14: 32 FM 94.9
15: Laughter House
14: Orioke Tete Premier
15: Mokola Ibadan
16: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land though.
17: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
16: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
17: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
16: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
17: Me and Maggi,
16: so good together.
18: True strength. What defines it? The brilliance of a player, or when a team comes together to win. A solo beat, or the rhythm of many. The flair of one dancer, or the art of a troupe. One distinct voice, or the beauty of the symphony. At FCMB Group, we build ecosystems, empower communities, and create the future. Because we believe it's not just one, but the power of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.
19: Emi omo yin na ni o jali jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
20: s e l a r r I e
19: salary ah boda mi espelli no di salary oya lokun igbiyanju espelli turmeric
21: t u r n e r I c turmeric
19: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
22: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi

0: gbà àwọn èèyàn kí mọ bí dé tàwọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí óyá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: S-E-L-A-R-R-I-E
2: sálárì bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì óyá lọ́pìn ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric
4: T-U-R-M-E-R-I-C turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
5: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀

0: 32 FM, 94.9.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Oya ẹ̀sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: S-E-L-A-R-R-I-E.
3: Sálárì. Bọ̀dá mi, ẹ̀sìpẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Oya lọ́kùn ìgbìyànjú, ẹ̀sípẹ́ẹ̀lì turmeric.
5: T-U-R-M-E-R-I-C, turmeric.
3: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: Gbogbo kólékólé àtàgbàlékò ẹ̀ wá gbọ́ ohun tí mo fẹ́ wí. Àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ bá ń fetí sí. Torí pàlàyé inú rẹ̀ ní se lọ́dà bí ABC. Pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló tí mo fẹ́ wí. Òrùlé jẹ̀rá di tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. Bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá di. Bóòrùn ràn mímímí lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá di bùwọ́ máa tutù. Ó tún bu ẹwà òun yìí kólé tí ó sì gbé yọ sóun bẹ̀. Láti wá ra ojúlówó òrùlé jẹ̀rá lẹ́dínwó pátápátá. Laola Mega Top Concept Limited. Sojú àtàlágbàtà kan gbòógì lórílẹ̀-èdè Nàìjíríà. Ilé-iṣẹ́ tó ń ṣe Gerard Roofing System tó jẹ́ stone coated láti orílẹ̀-èdè New Zealand. Tó wá pẹ̀lú warranty 50 ọdún gbáko. Lọ ṣe nílò láti dààmú lọ sí ìlú Èkó mọ́. Àwọn kọ́lékọ́lé àtàgbàlékọ́ tí wọ́n mọ yìí ó dáradára ni wọ́n mú di truck wọlé. Sí Laola Mega Top Concept Limited, Adex Road, Orogun Express. Òpópónà márosẹ̀ Ọjọ́ nílùú Ìbàdàn ni wọ́n kalẹ̀ sí 081-8548-1113.
8: Nídìí ta fi ń ṣètò tó yẹ, ta sì tún gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa.
9: Ó nídìí.
8: Ó nídìí ta fi ń tara ṣàṣàṣàrí àtijẹ́ àtimú lójoojúmọ́.
9: Ó nídìí.
8: Bẹ́ẹ̀ ló nídìí táwọn ọmọ Nàìjíríà fi nígbàgbọ́ tó rinlẹ̀ nínú ogun M&B paracetamol, the red one, jagunlabi abara pupa lójoojúmọ́.
9: Ó nídìí.
8: Lọ́gán ní gba ara ríro yọ lágọ̀ọ́ ara ní kíákíá ká lè gbé ìgbé ayé tí kò nírora rárá. Nígbàkúùgbà tara ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́, oògùn M&B paracetamol, the red one, jagunlabi abara pupa ni kó o fi dá padà síbi tó ti wá.
9: Ó nídìí.
8: M&B paracetamol, jagunlabi abara pupa dára fún àtẹ̀bí rẹ. Ó sì máa ń lé ìrora àti àwọn òjòjò kéékèèké wọlẹ̀ lọ́wọ́ kan. Bára rẹ ò bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì, tètè kàn sí dókítà rẹ. M&B paracetamol. Ó máa fún ọ ní ìtura lágán lọ́wọ́ kan.
3: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Oya ẹ̀sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: S-E-L-A-R-R-I-E.
3: Sálárì. Bọ̀dá mi, ẹ̀sípẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Oya lọ́kùn ìgbìyànjú, ẹ̀sípẹ́ẹ̀lì turmeric.
5: T-U-R-M-E-R-I-C, turmeric.
3: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà. Celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
10: True strength. What defines it? The brilliance of a player, or when a team comes together to win. A solo beat, or the rhythm of many. The flair of one dancer, or the art of a troupe. One distinct voice, or the beauty of the symphony. At FCMB Group, we build ecosystems, empower communities, and create the future. Because we believe it's not just one, but the power of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.
11: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tún fi upgrade bó ṣe ká Truck, bus, trailer, ipo yo ki moto won wa. Dr. Strap ora lowo yin. E kan si won 09083013333. 09083013333. 09083013333. And

0: 32 FM, 94.9.
1: Káàbọ̀ padà sórí ètò wa ọbẹ̀ láwọ̀ pẹ̀lú Chef Mamzi. Mo mọ̀ pé gbádùn tapioca tá mú wa fún wa ní òwúrọ̀ yìí. Àwọn tó sọ pé àwọn ò tí ì jẹ́rí tán tó sọ pé àwọn kan tiẹ̀ máa ń gbọ ni. Ẹ bá mi gbìyànjú ẹ̀ ṣẹ́rí tapioca tó bá tún ń gbóná. Tẹ ṣe ń gbé sẹ́nu báyìí tí ẹ̀ ń gbé mílíkì yẹn sínú ṣíbí náà pẹ̀lú ẹ̀yin ká mọ̀ pé kí leléyìí kì í ṣe já ọsàn tapioca ni ẹ̀ ń gbé sẹ́nu. Ẹ lè bá mi wá mọ́ín-mọ́ín eléwé kan sí ẹgbẹ́ rẹ̀ kẹba ẹ lóhun ta ló ń pè wá o ẹ kó ojúmọ́ o kẹ ṣe kínni kẹ fi gba lẹ́gbẹ̀ẹ́ sókè ìyẹn náà ṣe kínni ìyẹn náà tún lọ nìyẹn ìyẹn ti re nìyẹn. Hello. Ẹ káàárọ̀ o, kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá?
2: Hello, ma kẹ́ẹ̀sì. Ọbẹ̀ láwọ̀.
1: Oúnjẹ lọ̀rẹ́ àwọ̀, kí lorúkọ yín sà?
2: Orúkọ tèmi ni Ògùn Tádé, Yàtà Sọ́lọ̀, AKA Aya mi nọ́mbà wà.
1: Nọ́mbà wà, ní ìyẹn bá mi dá sètò.
2: Ṣé ayé káwọ́ káwọ́ gbóná yẹn, ṣé máa búrẹ́dì sí? Press one búrẹ́dì tó yà fi kìlọ̀ yóò dáa. Ọ̀dà
1: ṣe yìí ẹ tún fẹ́ fi búrẹ́dì jẹ tapioca.
3: Hello, Ekweto.
1: Yes, sir. Eka Rosa. Kí lorúkọ yín bọ̀lẹ́ tí ń pè wá?
3: Ajani Kayinde olórí ẹbí láti Àwọ̀tán.
1: Oyè bá mi dá sétò.
3: Mo láìkí yín yín ta bá ti gún pẹ̀lú mílíkì téèyàn púpọ̀ èyí ó sàmọ́ tó bára gbóná wẹ́rẹ́ pẹrẹpẹrẹ tí ò.
1: Tí ò gbóná jù yẹn lẹ́yìn fẹ́. Ẹ ṣe ẹ máa bá wa bí tó bọ̀ bẹ́yẹn ẹ ṣe gan ni ẹ ṣe bàdá Ajani tún ní kó rọra gbóná fẹ́rẹ́fẹ́ kó má gbóná jù nìyẹn àbí ìyẹn làwọn fẹ́. Ẹ kó ojúmọ́ ọ̀tá ló ń pè wá ní bọ̀lẹ́ tí ń pè wá?
4: Ọbẹ̀ láwọ̀.
1: Oúnjẹ lọ̀rẹ́ àwọ̀ ìyá mi.
4: Ìṣe ń ṣọ̀gbà látàrí gan
1: ni. Oyè bá mi dá sétò.
4: Ìṣe ogún ṣe yẹn mi ò mọ̀ kàn tó máa ń tà ní ìmúrí.
1: Ẹ rí n patí gan.
4: Ìmúrí mo máa ń wá kiri ẹ̀ tó máa tọ́ mí kìí ṣe tẹ
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
4: Pító nìkan mo máa mú.
1: Ẹ tún fi pító sílẹ̀ ayé mi tún ni pító tún wà ṣẹ́rí tapioca. Òun tún wà ní ayé mi level mi làwọn wà ń tiwọn ṣé ti yé yín ẹ bá mi gbìyànjú ẹ jọ. Ẹ ṣe gan ni ẹ máa bá wa bẹ tó bọ̀ ẹ ṣe gan ni. Ẹ wo mi ò jánu mi ò tiẹ̀ ṣe pé bí àwọn òun ṣe bí àwọn fọ́ tẹ bá mú lẹ́ẹ̀kan. Àwọn tó sọ pé bí ó ń rin àwọn láyà yẹn òun náà fi ń fi ìyèrè yẹn sí. Bẹ́ẹ̀ni wọ́n máa ránṣà sínú ẹ̀ báyìí ni tó máa fi ṣe tó máa fi jiná ó máa ti tùn sínú ẹ̀ ló fi máa jẹ́ kó máa ta fẹ́rẹ́fẹ́ lọ́nà ọ̀fun. Ìyẹn àwọn tó sọ pé bóyá àwọn ò fẹ́ bí ó ń rin àwọn láyà nígbà táwọn jẹ́ nígbà táwọn lo mu tapioca kò ń sábà ríyàn láyà tó máa ti ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe. Ẹ wo dàbí ẹni pé ká má ti lọ àmọ́ á lọ náà ni adúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó ti jẹ́ kí ọjọ́ tòní náà tún ṣe é ṣe tó wá sí ìmúṣẹ àti amojú ẹ̀rọ wa náà màfàlì ẹ ṣe wẹ́kú iṣẹ́ takuntakun. Gbogbo àwọn olólùfẹ́ ọbẹ̀láwọ̀ náà tó tún pè sórí ètò bọ̀dá Lajide lórí òpó wa ní Facebook tán ti kí wa Fọlárànmi Imáfojè Peter gbogbo ìwé tẹ́ fi ránṣẹ́ náà gbogbo ẹ̀ láṣẹ kínní gbogbo ẹ̀ láàrí ẹ̀ ṣe gan ni ẹ̀kú ìfẹ́ wa. Ìyá Ìlì àǹtí Fátímọ̀ ìyá mi látàpátá Ajájà ní Kẹ́hìndé bọ̀dá Ṣèyí náà mi Solúṣọ̀gà gbogbo yín la kí kátakátá láì fi ẹnì kankan sílẹ̀ ṣe wá fẹ́ gbọ́ kí n tó lọ. Ẹ máa jẹun dáadáa ẹ máa jẹun lásìkò ẹyin tẹ́ ẹ̀ tún wá tí ìmú tapioca rè ẹ dákun ẹ jọ ẹ bá mi ṣe kínni ẹ bá mi gbìyànjú ẹ ní ọ̀sẹ̀ iṣẹ́ àwọn pé òpin ọ̀sẹ̀ látún wà ẹ bá yẹ tiẹ̀ bá mi ó dá bẹ́ẹ̀ bá tiẹ̀ lè ṣe inú ilé ẹ bá mi rọra ṣe kékeré kan kẹ ṣe kínni kẹ gbé sọ̀hún kẹ wá gbà mí lágo kẹ sọ pé kínni àti dán wá sí pé dáadáa náà ni bó ṣe rí náà nìyẹn. Kò wá níjú báyìí lọ lórí ètò wa ọbẹ̀ láwọ̀ pẹ̀lú Chef Mamzi tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ní dédé aago mẹ́wàá òwúrọ̀ kẹ tún pàdé wa lórí ìkànnì yìí 94.9 ó dà wọ̀.

gbogbo ẹ ṣe rí lójú ọjọ́ yìí in tutu mi ni yo ilé ayé a kú àsìkò yìí a kú bígbà tí ń lọ yóò bá aláàmú yóò tù alá ní Wọ́kì lúmọ̀ àmọ́ ń kí àdáadáa. Yóò fẹ́lẹ̀ o. Orí ètò ìjà òdọ́là. Ayé ilé ayé ní fẹ́lẹ̀ o. Lọ́lọ́jà ìdí ẹ̀ láàárọ̀ yìí. Fẹ́lẹ̀ ìgbà o. Ọlọ́bọ̀ ó sàrẹ̀. Ilé ayé yóò fẹ́lẹ̀ o. Gba ti lójú ọjà tá a ti dé.

0: tí bá ń ṣẹlẹ̀ bí ìjà láàrin yín ohun tẹ́ ẹ fẹ́ ká mọ̀ ká gbégbèsẹ̀ lórí ẹ̀. Ẹni tí ọmọ méjì tí ó yẹ kí àgbà lálejò lórí ètò láàárọ̀ ẹ̀ bó ṣe ṣe kójójò tí ó ń dà á lẹ̀ wàràwàrà náà ni ò jẹ́ wọn ó lè wá. Ẹ̀lú ẹ̀ kàárọ̀.
1: O
0: ta ló ń bá wa sọ̀rọ̀ ẹ̀ kàárọ̀.
1: Ìyá àfin Abiola Adé ni ìjìyà tó ti àdó. Ẹjọ́ ẹnìkan ni mo ní kó bá mi ta sólà. Mo wá ní mi ò rà mọ́ kó bá mi tà. Ọwọ́ àtà kò wá fún mi lówó. Mo mẹ́bẹ̀ kò gbé. Mo sì nílò owó ọmọ kan ṣoṣo tí mo bí ó ti kú. Wá rẹ̀ mi. O kò fún mi o. Ìyá ló ti ń jẹ mí. Jẹnẹrétọ̀ ló ń tún ṣe mí. Mùsùlùmù bàbá Ọlá ni wọ́n ń pè. Tábá dé Mùsùlùmù báyìí ta ni iwájú díẹ̀ sọ́nà mọ́sálà.
0: Ẹ máa gbọ́.
1: Bàbá Ọlá wọ́n tún kó tún jẹ́ ta o.
0: Ẹ máa gbọ́. Ẹ yìí ṣe òun ló sọ fún ipò ti tà á.
1: Ẹ ó ti tà á, ó ti tà á tó ní iṣẹ́ ìdàká nọmba.
0: Ok. Ẹ wá sẹ́ndì ẹ̀ kò sẹ́ndì owó. Ó tóbi ìgbà wo?
1: Sẹ́ndì owó kò tún gbé fóònù mọ́. Àwọn tábà mi pé tábà sọ̀rọ̀, ó lóun ó pè mí ni kò pè mí.
0: Yọ̀dà, ó ti tóbi ìgbà wo báyìí?
1: Ó ti pẹ́ sí mo ti ní kó bá mi tà ṣùgbọ́n gbà tó sì rẹ̀ mí. Ó ti lé lóṣù méjì tí mo sọ fún pàrà mi ọjà. Ó sì mọ̀ pé ọmọ kan ṣoṣo tí mo bí ti kú. Lóun ló ṣe ń fìyà jẹ mí pé màá sì lẹ́yìn tí ó gbìjà mí o.
0: Ọ̀dà, iṣẹ́ ẹ ní nọ́mbà rẹ̀ tẹ́lẹ̀ pé fún mi báyìí?
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
0: Yẹ́, mẹ́làmbá, òun náà gba nọ́mbà rẹ̀ dákun.

ẹni ti ṣe igbákejì ìrìpẹ̀tọ̀ àgbà yanyan fúnléṣẹ́ ọlọ́pàá eléyìí tó mójútó ètò ìdìbò fún ti ètò ìdìbò gómìnà tí ó wáyé nípínlẹ̀ Èkìtì Mustapha Fayoade òun náà ló ti fi ń da àwọn olùdìbò àwọn aláṣẹ elétò ìdìbò àti àwọn tọ́rọ̀ ètò ìdìbò gbèrú ìpè ètò ààbò wọn yóò dúró yóò dájú ṣáájú ètò ìdìbò lásìkò ètò ìdìbò àti lẹ́yìn ètò ìdìbò tí ó wáyé lọ́jọ́ àbámẹ́ta nígbàtí DIG Mustapha Fayoade ẹni tó jẹ́ òdì mímọ́ ìpè iléeṣẹ́ ọlọ́pàá torílẹ̀-èdè wa Nàìjíríà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjò elétò ààbò yòókù náà ni àwọn ti gbé gbogbo ìgbésẹ̀ tó tọ́ àti èyí tó yẹ lábala àti pèsè ètò ààbò tó yẹ kódà àwọn ti pín àwọn elétò ààbò káàkiri tó ń ti àwọn irinṣẹ́ àti èròjà eléyìí tí wọ́n nílò láti mú kí okun ètò ààbò yìí dandan nípínlẹ̀ Èkìtì ó wá rọ àwọn àjò elétò ààbò eléyìí tí wọ́n kó síta fún ti ètò ìdìbò ọ̀hún láti ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ kí wọ́n kóra wọn níjànú kí wọ́n sì bọ̀wọ̀ fún òfin lójú ọ̀nà àti ṣiṣẹ́ tí wọ́n yàn láàyò Fayoade wa ṣàlàyé ipa ribiribi tí ìfọwọ́sowọ́pọ̀ ìdúróṣinṣin àti àtìlẹ́yìn láàrin àwọn àjọ elétò ààbò tó lè ṣe lásìkò eléyìí tí wọ́n ń kó ipa tiwọn náà nípa àti pèsè ètò ààbò tó péye lásìkò ètò ìdìbò tí ó wáyé nípínlẹ̀ Èkìtì ẹni tí ṣe mínísítà fọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Bianca Odumegwu Ojukwu ló ti jẹ́ òdì mímọ̀ wípé ṣíṣe àdéhùn pàṣípàrọ̀ àwọn ẹlẹ́wọ̀n pẹ̀lú ilẹ̀ Ethiopia lójú ọ̀nà àti dá àwọn ẹlẹ́wọ̀n tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní Ethiopia padà sórílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sì dá àwọn ẹlẹ́wọ̀n tó jẹ́ ti Ethiopia tí wọ́n ń ṣe wọ́n ní Nàìjíríà padà sí ilẹ̀ Ethiopia ní ìbámu pẹ̀lú ìlànà òfin ará ìlú eléyìí ti ń bẹ láàrin ìṣàkóso ti ń bẹ lóde yìí lónìí nínú àtẹ̀jáde tí wọ́n fi síta òun náà ni Bianca Odumegwu Ojukwu jẹ́ ọdúnmọ̀ ìpè ìgbésẹ̀ ọ̀hún òun náà ló jẹ́ ara ipa ribiribi àti àfojúsùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń bẹ nílẹ̀ òkèèrè ní ìbámu pẹ̀lú àtìrídájú pé àwọn ẹ̀sùn gbogbo táwọn ọmọ Nàìjíríà ń jẹ lọ́wọ́ pàápàá àwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n láwọn apá ibìkan lágbàáyé léyìí tó ń sẹ́délẹ̀ lórí ọ̀rọ̀ kan tí wọ́n jẹ́ ọdúnmọ̀ ìpè orílẹ̀-èdè Nàìjíríà ló ní àwọn ẹlẹ́wọ̀n 36 ní Ethiopia mínísítà ọ̀hún dọ̀rọ̀ ọ̀hún nù kódà tó fi mọ orúkọ àti iye

0: àwọn ẹlẹ́wọ̀n eléyìí tán pin káàkiri oyè ayélujára tó sì jẹ́ odi mímọ́ ìpè ìròyìn èké ayédèrú gbà òun náà ni orúkọ àti iye àwọn èèyàn náà tí wọ́n ń gbé kiri ó wá rọ àwọn èèyàn ó sì tún tẹnpẹlẹ mọ́ ọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ odi mímọ́ ìpè ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà gbajúmọ̀ àti rí dájú pé àwọn kó àwọn ẹlẹ́wọ̀n ń padà wá sílé láti wá mọ̀ ṣe ẹ̀wọ̀n wọn lórílẹ̀-èdè nàìjíríà láì jẹ́ wípé àwọn dẹyẹ sí wọn. Gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe ń darapọ̀ máwọn akẹgbẹ́ rẹ̀ lágbàáyé láti ṣèrántí àyájọ́ àrùn arọmọléegun tàbí àìsàn fòníkú fọ̀láǹde ìyẹn sickle cell. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nípa ètò ìlera ni a ti wá képe àwọn aráàlú láti mọ̀ nípa ìpolongo àti àtitètè rí dájú pé wọ́n ń ṣe àyẹ̀wò ní kíákíá tó ń ti ìtọ́jú tó péye nípasẹ̀ àrùn ọ̀hún. Nígbà tó ń bá akọ̀ròyìn wa Mary Ojo sọ̀rọ̀ níkànnì wa àtẹ̀ 2FM 94.9 akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ṣègùn òyìnbó dókítà Peter Ogundeji ń ṣe ló tẹnpẹlẹmọ tó sì jẹ́ odi mímọ̀ wípé àrùn arọmọléegun tàbí àìsàn fòníkú fọ̀láǹde kì í ṣe ìdájọ́ ikú bí tí wù kó mọ̀ tako ayédèrú ọ̀rọ̀ àṣìgbọ́ eléyìí tí ó ti ń lọ kálé kako jákèjádò látọjọ́ pípẹ́. Nígbà tó ní ominú bẹ̀rẹ̀ sí ní kọ àwọn nípa bí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ṣe kùnà láti mọ̀ ṣe àyẹ̀wò ìyẹn genotype ṣáájú kó tó di pé wọ́n ó di lọ́kọ láya tí wọ́n ó sì bẹ̀rẹ̀ sí ní di mọ̀lẹ́bí. Dókítà Peter Ogundeji ẹni tó jẹ́ odi mímọ̀ ìpè orílẹ̀-èdè Nàìjíríà ló ń tẹ̀síwájú pẹ̀lú àkọsílẹ̀ ìlàjì nínú gbogbo àwọn èèyàn tó ní àìsàn fòníkú fọ̀láǹde nínú àkọsílẹ̀ lágbàáyé. Dókítà Peter Ogundeji ẹni tó gba àwọn èèyàn lámọ̀ràn pàápàá àwọn tí wọ́n ní àìsàn fòníkú fọ̀láǹde tàbí àrùn arọmọléegun láti rí dájú pé wọ́n ṣọ́ra ṣe lásìkò òjò tá a wà yìí tó sì jẹ́ odi mímọ̀ pé ṣíṣe ara wọn sílẹ̀ sí òtútù òun náà ni ó lè ṣe àkóbá fún ìlera wọn.
1: Àìsàn arọmọléegun ó jẹ́ àìsàn àjogúnbá àìsàn tá a máa ń mú láti ara bàbá àti mọ̀mọ́ wa ọ̀pọ̀lọpọ̀ gbà ó dẹ̀ máa ń bẹ̀rẹ̀ nígbà tó ń bá ti pé ọmọ oṣù mẹ́fà. Ìmọ̀ ìjìnlẹ̀ ìtọ́jú ti lọ síwájú ju pé ká sọ pé ìdájọ́ ẹ̀kọ́ lọ. Táwọn ẹ̀gbọ́n ní àìsàn arọmọléegun bá wá ìtọ́jú tó péye wọ́n lè gbégbé ayé àlàáfíà. Wọ́n ṣèkọ́ tí àwọn ẹbí ọ̀hún náà torí èmi ní àwọn èèyàn tí mò ń tọ́jú tán ti pé 70-75 years. A mọ àwọn nǹkan tó lè jẹ́ kí àìsàn arọmọléegun kó máa yọ̀yàn lẹ́nu púpọ̀ púpọ̀. So àwọn nǹkan yìí ńlá ní láti lè gbógun tì. So ta bá tètè mọ àwọn tó bá ní àìsàn arọmọléegun a lè ṣètọ́jú.
2: Ètò máa ń wáyé ju òun ni kí egun ṣàdédé máa ròyàn. So àwọn nǹkan tó yẹ máa ń fa náà ni pé òtútù. Irú àkókò òtútù bá a máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ní ilé ìwòsàn fún àìsàn ìtorí òtútù gangan máa ń jẹ́ kí egun máa ro wọn. Ọmọ tó bá ní àìsàn arọmọléegun jẹ́ ká máa bò wọ́n lára dáadáa kọ́ máa sùn lábẹ́ àwọ̀ ẹ̀fọn. A fẹ́ jẹ́ kí gbogbo àwọn tó bá ní àìsàn arọmọléegun kó wọ́n lè gba ìtọ́jú ṣùgbọ́n ó pè fún àwọn òbí kí a gbé wọn wá sí ọ̀dọ̀ àwọn oníṣègùn kí wọ́n sì lè máa tọ́jú wọn.
0: Ìròyìn ló ti ń dé sí ti gbọ̀ yín láti kànnì 32FM 94.9 tá a kalẹ̀ sí Laughter House orí òkè tí ń ti Premier Mokola Ìbàdàn. Ìròyìn lọ òkèèrè. Kò dín ní èèyàn 18 eléyìí tí wọ́n ti rán lọ sọ́run àrèmábọ̀ lẹ́kùn gúúsù Lebanon lẹ́yìn ìkọlù látòjú òfurufú alágbára eléyìí ti Ìsírẹ́lì tí wọ́n fi ṣọwọ́ lóru mọ́jú. Nígbà tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ iléeṣẹ́ ọmọ ológun ìsírẹ́lì jẹ́ odi mímọ̀ pé mẹ́rin lára àwọn ọmọ ológun ọ̀hún àwọn òun náà ló sùn lójú ìjà. Iléeṣẹ́ ọmọ ológun ti Israel ti wá jẹ́ odi mímọ̀ wípé ńṣe ni àwọn ń kọlu àwọn agbésùnmọ̀mí agbébọn tó ń ti àwọn irinṣẹ́ wọn eléyìí tó ní ń ṣe pẹ̀lú àwọn ikọ̀ agbébọn ti Hezbollah eléyìí ti Iran ti ń ṣe àtìlẹyìn fún. Èyí ló wáyé lẹ́yìn ọjọ́ kan tí orílẹ̀-èdè Amẹ́ríkà àti ilẹ̀ Iran tí wọ́n jọ buwọ́ lu àdéhùn papọ̀ àti fòpin sí aáwọ̀ ohun ogun eléyìí ti ń wáyé lórílẹ̀-èdè ọ̀hún tó fi mọ́ àti pẹ̀tù sáwọ̀ jẹkogun omi pẹ̀lú ìkọlù tó ń wáyé ní Lebanon. Lábala ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù ọwọ́ iwájú

0: 32 FM 94.9.
1: Laughter House. Orioke Tete Premier. Mokola Ibadan.
2: Eyin temi bawo ni gbogbo eyin ololufe mi oruko mi ni Aisha Lawal mo fe ke ba mi gbo 32 FM lori kan ni 94.9
3: Eli wa disappointed.
4: Mo kí ẹ kú dédé àsìkò yìí délé adéyanjú lórúkọ mi. Àlejò wa àlejò mi lẹ́ni Bíọ́lá Fowóṣeré. Ojú tó pawó ní Nollywood Yorùbá Theatre.
5: Clock it.
4: Then bákan náà orí TikTok náà ń jókòó sí àwọn tó wọ̀nyí TikTok pọ̀ gan. So a máa béèrè tẹ́ ń ṣe ní TikTok but káàtì tó lọ síbẹ̀ yẹn by the way nìyẹn. Wíwé tí mo gbé yín wá lẹ́ni. Tó bá fẹ́ ka àwọn Ìbàdàn based female actors mi ò kó yẹ ká ka márùn kó tó kàn yín ọlọ́run ló ṣe bẹ́ẹ̀.
5: Alhamdulillah.
4: Àwa fẹ́ mú yín. So Bíọ́lá Fowóṣeré lẹ́ ń jẹ́ ṣé alias ni Fowóṣeré ni.
5: Rárá orúkọ ọkọ mi ni.
4: Ni Fowóṣeré.
5: Yeah.
4: Ṣé máa fowó bá ń ṣeré láàárọ̀.
5: Irọ́ bí wọ́n ṣe ń jẹ́ Fowóṣeré òun ọmọ Ìjẹ̀bú ni wọ́n.
4: Ìjẹ̀bú ò láhùn.
5: Wọ́n lá.
4: Láyé.
5: Wọ́n lá.
4: Ìjẹ̀bú ẹgbọ́ ẹ̀yìn ìjẹ̀bú ìjẹ̀bú ò láhùn. Alhaji Sayed Oṣùpá ti kọ orin kan recently tí wọ́n ti jẹ́ ká mọ bí ọ̀rọ̀ ìjẹ̀bú láhùn tó ń sọ bó ṣe jẹ́.
5: Alhaji Sayed Oṣùpá rè fẹ́ wọn bẹ̀.
4: Ṣọkọ yín láhùn lẹ́ ń sọ ni.
5: Wọ́n ní rèrè.
4: Ẹ dúró náà ṣé ìkọ́lẹ̀ sọ ni pé ọkọ yín ò láwọ́.
5: Sọ̀rọ̀ wọn la bá wá.
4: No ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ o. Ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ o. Mo ní sí ẹ máa fowó bá mi ṣeré.
5: Mo sì lé mi ẹ báwọn ọmọ ni ẹ pé wáì kó fowó bá yín ti eré. Borrowed name ni fẹ́ mi.
4: Ìfẹ́ yẹn náà tí èmi bá ti ń pẹ́ lára ọ̀ṣẹ́ náà yẹ kó dọ̀.

jẹ́ ká sọ̀rọ̀ nípa cinematography. Baba sọ̀rọ̀ nípa cinematography pé bóun náà ṣe yà á gan sef. Báwo la ṣe rí kí la ohun tá à ń rí? Bóun ni wọ́n ṣe yà á? Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn ohun tí a lè consider as normal. Ohun tá a lè consider as normal ni wípé ó dá o. A fẹ́ establish bóyá ẹnìkan fẹ́ ya eré nínú ní ilé-iṣẹ́ 32 FM. Wọ́n kọ̀kọ́ fi bird eye view 32 FM ká sọ pé wọ́n fẹ́ fi bird eye hàn wá pé wọ́n a rí látòkè tàbí a rí establishment shot a rí kó fẹ̀ gbọ̀nràn lẹ́yìn yun wọ́n lè súnmọ́ gate díẹ̀ ló ní close up medium ká mú actor kó rìn wọlé ká kọ́kọ́ ra àwọn actor òun ká ṣẹ̀ tó wá rí close up wọn expression wọn àwọn cut away ọwọ́ ẹsẹ̀ oríṣiríṣi àwọn kan báwọn tó lè jẹ́ kí variety wà fún eré yẹn táàmọ̀ wò tí ò ní jọ bí ìgbà tó jẹ́ pé à ń pé ọjọ́ ń lọ àmọ́ nínú eré yìí ohun tí wọ́n lò nínú ẹ̀ kábẹ̀ látorí irú kámẹ́rà kí n kà zoom pé irú kámẹ́rà tí wọ́n lò ká sọ pé bóyá bíi 16mm pẹ̀lú 35mm ni wọ́n lò nítorí at any point nínú eré yìí kò sí close up kankan tó lè mú ká rí expression bí n bá ní close up ó túmọ̀ sí wípé ẹ̀yin azum bẹ́ẹ̀ ṣe jókòó ńbẹ̀ hùn inú yín wá ń dùn ara yín ń yá gágá ojú ẹ mọ̀ pé bójú ó ṣe rí tínú bá ń dùn ó yàtọ̀ sí bójú ó ṣe rí tínú ẹni bá bàjẹ́ àbí nǹkan kan tí ò múnú ẹni dùn bá ṣẹlẹ̀ kí wọ́n á gbé kámẹ́rà kí wọ́n gbé súnmọ́ ojú yín ẹ mọ̀ pé ohun tí kámẹ́rà ó rí yóò rí gbogbo ẹ̀rín gbogbo bójú yín bínú yín ṣe ń dùn bẹ́yìn ṣe ń fẹ̀ kẹ̀kẹ́ gbogbo ẹ̀ pátá ni kámẹ́rà ó gbé bó bá sì jẹ́ ìdàkejì náà gbogbo ẹ̀ pátá ni kámẹ́rà ó gbé àmọ́ nínú eré yìí kò sígbà tí wọ́n jẹ́ kírú ẹ̀ ó ṣẹlẹ̀ wọ́n dúró lọ́ọ̀kan fún àwa tá à ń wo eré ọ̀hún láti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wide medium débi wípé eré ọ̀hún wá fún wa ní àǹfààní láti pick choice ohun tó bá wù wá láti rí nínú àwọn nǹkan tí choice yìí fún wa ni wípé a lè rí environment táwọn aráabí wà ibi tí wọ́n wà gangan ìyún gbé mi lọ nú set ẹ jẹ́ ìfẹsẹ̀ kan dénú set kí n tó tún padà wá set environment ibi tán wà ẹ rí bí set ọ̀hún ṣe tell story bó ṣe fi hàn wípé àwọn aráabí ibi tí wọ́n ń gbé yìí ibi tí ò wà comfortable ni ibi tí ó ní dọ̀tí ibi tí ariwo wà máa lọ sórí sound design lọ́tọ̀ torí wọ́n ṣe nǹkan kan tó nítumọ̀ pẹ̀lú sound design nínú eré yìí ibi tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá wo curtain wọn kẹ wo àga tán fi jókòó ní gbogbo ìgbà tí ṣọ́ọ̀tì bá mú yóò mú nǹkan kan mọ́ agbègbè ibi táwọn aráabí ń gbé tẹ bá tún wo color palette wípé àwọn color tó fi hàn wá àwọn color kan bẹ́ẹ̀ tó yẹ pé naturally tẹ bá wonú 32 fm ní ìsìn tẹ wọlé ẹ rí wípé ẹ̀rín ni inú wa ń dùn ni ẹ rí àwọn color tó tell stories golden yellow ẹ rí red ẹ rí àwọn iná tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá ti wọ bíbá ẹ ti mọ̀ wípé inú yàrá ẹ̀rín lẹ̀wọ̀ inú yàrá ìdùnnú lẹ̀wọ̀ àmọ́ níbi tẹ bá ti wá wọ̀ tó ti ń di wípé shadow ti ń wà àwọn shadow ti cover àwọn ibìkan àwọn gloomy color àwọn bíi brownish kó ti máa ní àwọn amber kí gbogbo àwọn kiní yẹn máa wá jọ bíi pé bí ìgbà tó wà depressing bí ìgbà yẹn pé ẹni tó ń gbénu bí àwọn ibìkan wà pé tẹ bá ti wọ bẹ́ẹ̀ pé ẹni tó ń gbénu yàrá inú ohun tó ń dùn pẹ̀lú bí iná yàrá yẹn ṣe rí bó ṣe dúdú díẹ̀ tó funfun díẹ̀ ń bì kan inú àwọn funfun yẹn náà ẹ tún wá ra àwọn kọ́lọ̀ kan bẹ́ẹ̀ arrangement yẹn ẹ ti mọ̀ wípé ẹni tí ń gbérú bí inú ẹ ò dùn yóò fẹ́ kú onírú ibi tó wà yẹn torí inú ìnira ni ó fẹ́ japa kú ńbẹ̀ kó lọ síbì kan tó máa wà bright bí inú 32 fm yìí psychologically wọ́n tell stories yẹn story yẹn lọ́nà tí bẹ́ẹ̀ bá ń wò ẹ rí fáǹfààní ẹni tí ò bá mọ eré tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ èyí mo fẹ́ this is my desire lórúkọ fíìmù ọ̀hún ẹ lè rí bẹ́ẹ̀ bá wà
fanfani eni to ba fe wo wi pe o da o ere yi ti won ti en soro npa re mu fe lo wo laarin 10 15 20 minutes te ba wonu e e ri nkan ti mo nso ko si pe awon angu kan lo wa lagbara to be ge ti won gbe si ti o wa fi mo mu yin mole won o sere yen lona ti won o fi manipulate emotion yin tori camera manipulation be pe awon angu ton ba gbe beauty dolly awon kini won yi eyin gan le mo mo di te se fin wo ere ohun sugbon e kan imagine pe camera duo loju kan gbogbo awon ti won wa nbe won wonu frame yen jade ku onu frame won ni tele won bo le se feel amo gbogbo experiences ti won ko papo yi na ara awon nkan ti won fe ke feel yen won fe ke wa ninu position awon character yen wi pe won o ni choices todi tabani ka wo ka explain ka jo salaye e lo ni lo le dada ba won camera se change position yen o le tumo si different choices ta won character e da itan ni sugbon ninu ere yi ko si iru choice yen oju kan na ni camera yen wa to ba fe poju ni yo kan yi lo yo won ma npe kini kan ni panning yo kan pan yo yi lo sapa otun lati lo wo e da itan mi yi pada wa sapa osi lati lo wo e da itan mi ki se wi pe yo wa je cut ti won wa a wa mo ri different frames at different in the same scene rara tori idi eyi ere eyi mo fe bi won se ya ona ti yo gba gbe yin si inu igbesi aye e da itan yen ni iru igbesi aye wo le da itan yin gbe bo lo se je se igbesi aye to ni ni lara ni abi igbesi aye to wu ni ninu awon nkan ti won tun se nipa cinematography ninu ere ni wipe e ri opolopo short to je wipe won ma npe kini kan won ni won a pe ni frame in frame e je salaye e ba won ko le ye wa o so pe framing in a frame camera fun alara re igun merin lo ni mo ti so tele wipe o le fe lawon bi theory die die amo yin gbianju ati so lona ti yo ye wa daada tori ngba mi ta ba wa wo film a le ye wa wipe nkan ti won so leleyi tori idi ti kini ifiri be leleyi camera fun alara re onigun merin igun television yin te ba wo television yin daada e ri pe gun merin na lo na ni film yin te phone yin be ba gbe phone yin si landscape bayi igun merin na igun oke meji igun sale meji frame kan nu ta ba wa gbe actor tabi awon character won ki won wa wa ninu ile ko wa je pe atenu lekun ni won tin ya won wonu ile lo e ri pe frame ti pe meji frame akoko ni frame phone yin tabi television yin te fin wo ere hun frame elekeji ni inu nkan ti won wa ka so pe enu lekun to ni oju merin taboju window to loju merin tabi nkan kan to sa ti fun wa loju merin mi ta le ri ninu frame ti phone tabi television yin ki wa ni psychology ti nbe nbe ki lawon nkan ti o mu wo inu ere yi mu fe oni wipe ta ba wo ohun ti won pe ni enu ona lati jade ta ba ni ka wo deeper ko ma je literally ka wo ni awon ona ti a fe analyze a ri wipe won wa trapped sinu yara ti won wa yen ni gbogbo intention awon ti won wa ninu ere yi intention won awon major awon ti won je eda itan to je adari eda itan won yi ohun to wu won ohun ti won fe eyi a fe eyi mo fe eyi won fe ni wipe won fe ku orilede yi amo pelu framing yen na anything dari ere yi ti je ko ye wa wipe awon ara bi o bo tile je po wu won lati ku orilede yi anfani yen o si idinu ti mo fi gbe won sinu frame mi latenu ona lati trap won sinu ibi ti won wa bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa 32 fm 94.9 laughter house nìbàdàn leléyìí sinima lorúkọ ètò tẹ́ ń gbọ́ mọ́ ń bọ̀ àwọn ò tí ì dé ta bá kúrò lórí cinematography ní ìsinyìí
ati soro color awon ina ti won lo ati soro composition awon ibi ti bon se to won mo ti soro framing orisirisi baun baun e je ka wa lo sori awon nkan ti e je lo sori sound bi won se lo sound ninu ere yi en le nbe won e ku kale mo bo nseju kan won o ti de

Come on, give me my sorrow, so soon. Eh, I can't so someone be to cool dear car to sinner. Nítorí bá ṣe lè sùn bó ṣe lè wò ká sọ pé eré yìí ń bọ́ ṣe fẹ́ kí ó rí nu àwọn nǹkan kan bẹ tó yẹ kí bí mo ṣe ń wò lọ mò ń wò pé bó tilẹ̀ jẹ́ lè yẹ fi sí níwòye ti tèmi nínú àwọn nǹkan tí ó jẹ́ ohun tó kù díẹ̀ káàtó nípa eré ọ̀hún òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ information ọ̀pọ̀lọpọ̀ details ó sọnù ọ̀pọ̀lọpọ̀ information details ó sọnù wọ́n fi audience sílẹ̀ àwa tá ń wò sílẹ̀ láti determine kí ni nǹkan yẹn jẹ́ wọn ò fi nù wá wọn ò fi fún wa ká rí i wọ́n jẹ́ ká assume wọ́n jẹ́ kí kámẹ́rà yẹn dúró gẹ́gẹ́ bí àwa tá a kàn ta kété táwọn wò gbèsè ayé àwọn kan tó wọ́n ń fold níwájú wa láláì jẹ́ kí a káàánú wọn lọ títí nípasẹ̀ àwọn nǹkan tí wọ́n kó jọ kò sí sound kò sí close up kò sí àwọn nǹkan tó lè mú kí tó lè amplify mood léyìí níwòye ti tèmi tó jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí ó jẹ́ àléébù fún eré yìí nígbà tí mò ń wò àmọ́ tá a bá ní ká sọ̀rọ̀ nípa idea àwọn tí wọ́n gbìyànjú àti sọ nípa eré yìí èyí mo fẹ́ níwòye ti tèmi mo lérò wípé eré tí ó jẹ́ eré tó dáa ni bó tilẹ̀ jẹ́ pé ó slow ìyún tún ni àléébù kejì ó jẹ́ kí ó tètè kó ó lè tètè súyàn bẹ́yìn ò bá ní ìmọ̀ wípé mo fẹ́ wéré ìdópin mo fẹ́ wo ibi tí ó parí sí ìgbà mo sì dúró dọ́wọ́ parí mo rí wípé eré yìí eré tí wọ́n kanlẹ̀ ṣe ni bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa 32 FM 949 sinima leléyìí Wahid Ishola Ọrọ̀lábí presenter ló kọ mi bó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ àgbèrè sinima Tóyìn Abraham ìyálóde á ṣe bẹ́ẹ̀ àgbéyẹ̀wò ìyálóde lágbéyẹ̀wò lọ́sẹ̀ tó ń bọ̀ fáǹfààní ẹni tí ọba tí ìwo ìyálóde ẹ lọ wò ó ṣáájú ìgbà náà ẹ pé bá a bá ṣe ń sọ a lè jọ máa fọkàn bára wa lọ ń wo a máa fọkàn bára wa lọ dáadáa àwọn èèyàn ti sọ̀rọ̀ fún mi ń pa ìyálóde àfáà lè sọ pé àwọn fẹ́ràn ìyálóde dáadáa. lẹ́yìn tá a bá gbé ìyálóde tán a wà máa láǹfààní láti wọnú a wọnú èdè lọ àfáà lè pé ọ̀tà kọ́lẹ̀ mú yìí. bọ́ọ̀kì ní bó tútù ṣe mú tó yìí.

0: the joy of a great nation rests on the shoulders of a radio station.
1: Lights, camera, action.
2: Give it up. Drop it.
0: 32 FM, 94.9.
3: I want you to be mine.
4: Ìràwọ̀ kan yọ ọ́mì ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete bo li ko ikanni 32 fm do supa ran kaye 94.9 lo ba awon kan ni

0: hits are here.
1: 32 FM 94.9.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹsí pẹ́ẹ̀lì celery
3: SELARIE salary
2: bọ̀dá mi ẹsí pẹ́ẹ́sọ sí pẹ́ẹ̀lì náà di salary ọyà lọ́pìn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
4: TURMERIC turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
5: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
6: Amala dudu amala funfun amala to fele bi eti ni sawewe du to yo kululu ore imule egbegiri pelu eran to muta kasa eku amojuba
7: Mami, te ba ri bi mo se fo ile igbonse yen. Ewo, o mo gidi gan ni.
8: O le mo loju looto. Sugbon lilo Hypo toilet cleaner to bo mo pa awon kokoro ifojuri to wa nibe.
9: Be ni o,

0: From the hottest gists to the coolest stories.
1: Hook up to the latest on everything entertainment.
2: We know what you want.
3: All my favorite songs.
0: On 32 FM, 94.9.
4: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì 32 FM dòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. 32 FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni. Àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọnìyàn. Kásì gbẹ̀ni afẹ́ rẹ jẹ lọ́wọ́ arẹ nìjẹ. Tẹnu kọ́ tètè bọ̀lì kọ́. Ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: 32FM 94.9.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀sípẹ́ẹ̀lì celery
2: SELARIE
1: salary bọ̀dá mi ẹ̀sípẹ́ẹ̀lì náà di salary ọyà lọ́pọ̀ ìgbìyànjú ẹ̀sípẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ́rì àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Wake up.

0: From the hottest gists to the coolest stories.
1: Hook up to the latest on everything entertainment.
2: We know what you want.
3: All my favorite songs.
0: On 32FM, 94.9.
4: Ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete bo li ko ikanni 32 fm do supa ran kaye 94.9 lo ba awon kan ni

0: 32 FM, 94.9.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jà ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333. 09083013333. 09083013333. Ń dùn wọn lórí.

0: mọ̀tọ̀ bẹ́ẹ̀.
1: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn kété. Ìkànnì Dadi 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dadi 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni Dadi 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé. Ayé ṣe bí ṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ tọ ọmọ nìyàn ká sì gbẹni afẹrẹ jẹ lọwọ arẹ nìjẹ lẹnu kọ tètè bọọlì kọ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọba àwọn.

0: ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣe fàgẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ iṣẹ́ ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
1: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè mọ́ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ ni o.

0: rẹ mo ti dé o.
1: Sọ ọ̀rajà pé ni ó mọ̀ yọ.
0: Mo rà pé ilé-iṣẹ́ Tavik Favour ní number 1 Favour Plaza Lebanon Street Ogunpa Ọ̀yọ́ Nìbàdàn ni mo ti rí gbogbo ọjà aṣọ àti bàtà tí mo fẹ́ rà pátá. Ẹ sì tún lè kàn sí wọn ní First Floor Store number 12 RM Plaza Queen Cinema Ìbàdàn. Tàbí kẹ́ ẹ pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081-219-60413. Ilé-iṣẹ́ Tavik Favour, Oboyin Bodo, pọ̀ fún dẹ̀kun tẹrutọmọ.
2: Wake up.

0: tí o ti yan. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàgẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager. Onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara. Kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
1: Bí mo bá fẹ́ ṣe ìgbádùn ara mi, kí n fi oúnjẹ tó yáyì ṣe agbèjì ara, máa yá mú ọba oúnjẹ. Ìbá jẹ́ dúdú fẹ́ẹ́rẹ́fẹ́ tàbí funfun lẹ́lẹ́ pẹ̀lú alábárin rẹ̀ gbẹ̀gìrì aláwọ̀ òféèfé tóki lẹ́kẹ́tì àti àwọn àkọlùkọ gbà ọ̀rẹ́ tòótọ́ rẹ̀ bí ikùn mọ́ kíká tó ká bí táyà tó gba tahanu tàbí ẹja kíká borí dúdú réúréú. Ìpàdé dọ̀nà fún Tòló. Àmàlà mi ọ̀wọ́n ẹ̀kú ojúlọ́nà.

0: ṣẹṣẹ ni kọ ma jẹun bi emi ri ọjà tẹgbẹ rẹ n ta ni wọn gbé kalẹ lọọta ó ṣòwò pé ìyàwó òré rẹ nbẹ ìgbìyànjú rẹ ni ètò wà á máa rú orí tó gbé wáyé má bà lọdọ ewé jí àdùbí ọtún olúẹwò lẹ ìbàdàn ní baba àṣàlẹ lójú ọnà òjé ìbàdàn láti òjí ẹlẹni ẹgún ọkadà baba àṣàlẹ ojú sọọsì ni ẹ ti sọkalẹ ẹ ti rí ẹkọ mọ náà wọn gbàgàdà gbàgàdà ewé jí àdùbí nbẹ tàbí kẹ pé wọn sórí 08033260141 olóyè ewé jí àdùbí ọtún olúẹwò lẹ ìbàdàn ló ní ìrọ̀rùn lábá nígbà tá a dáyé.
1: Ganiyu, Ganuwabi, Ganuwabi, Jajo, Ganusita ti 2FM. Kamo to lo ni gboro, ati pe Cartoon Rere Aisakiti. 32FM 94.9, Laughter House, Orioke Tete Premier, Mokola Ibadan.

0: ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dájí tú ẹfẹ ńdoṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dájí tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹmíà mọ́kọ́lá ìlú ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lòṣùpá àràn káyé 94.9 lọ bá àwọn ọkàn ni.
1: 32

0: náà pé òní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: kò ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.
2: Ojútùú pọ̀ ẹ̀dá lọ́hùn.
3: Ó yà pa.

orin yẹn wọnú orí mi ni o. Amọlogun akọre ọmọ ejidilogun agogo. Àwọn ọmọ onígbò mọ́yà sọ́tún onígbò mọ́yà sósì. Ọ̀rọ̀ agogo níran bàbá wọn lẹ́nu ìran àjòjìrè. Tó bá wọnú gbé àwọn bàbá mi. Irú wọn ìdójú wọn bá rí kan máa fara mọ́ ni o. Àwa kan ṣòyí náà lọmọ ọ̀bọ́ṣọ́ lẹ̀. Ṣobìnrin lóore. Ọmọ ọ̀bọ́ṣọ́ lẹ̀. Ìwọ náà fi lindi gaabu. This is Agbawo Délé Akínbọ̀dé Délé Ìjìnlẹ̀. Èyí náà mọ̀ pé sákúlá ròrò. Wọ́n yìí débẹ̀. Ọmọ pẹ́lẹ̀. Àbí àpáta rorò. Olóko dá sí. Olóko ò bá dá àpáta sí ẹgbọ́ kí ni bá olóko ó fàpáta sí. Délé Akínbọ̀dé Délé Ìjìnlẹ̀ dúró kórì. Sọmọlúwẹ̀ ẹkú.

wajá yí papá bo mi lo paji tó wà lẹ lálé òní ó tó ṣàn ó ṣàn ó tó pin ta ba pin tan a tún lè yí papá bo mi lo ẹ lẹ ń bẹ àwọn délé akínbọdé délé ìjìnlẹ ẹ jẹ yí papá bo mi lo ná ẹ jẹ papá báyìí kí fàájì yín ó lè ṣe kíni kó lè nítumọ ní délé ìjìnlẹ ó yà gbé wa tra báyìí.

0: ọ̀rọ̀ ni ẹ̀yin ara ilé gbọ́ yìí mo fẹ́ kẹ́ ẹ bá mi dá sí o stories wo lẹ́yìn náà gbọ́ nípa àwọn fathers yín grandpa yín great grandpa
1: ó gba 20 boys ta ba fẹ́ adenu
0: ọ̀rọ̀ ti tèmi ò ní ìdí bíbò mẹ́ta ni bàbá tèmi fẹ́ mẹ́ta gbàǹkọ̀ ìyá tèmi ni ìyá lé pátápátá wọ́n gbé kan lé bàbá mi tún gbé kan lé generation tàwa ẹyọ kan gan a sì rún a rírun tán bẹ́ẹ̀ kẹ̀ bí bàbá tiẹ̀ náà ṣe ṣe nìyẹn o at least mo ṣáà tiẹ̀ gbọ́jú mọ́ bàbá bàbá tèmi mo gbọ́jú pé ìyá bàbá tèmi ó ní ìyá lé pátápátá ó fẹ́ kan lé ó tún fẹ́ kan lé mo mọ àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta ìyá bàbá tèmi nìkan ló ti kú ó sì kú ìyá àwọn dádì tiyín náà ṣe ayé tí wọ́n jẹ́ ń gbà yẹn ṣáwa generation ta wà ń sì ṣáà rí ayé yẹn gẹ̀.
1: àpàdà sí burúkú oníkan ìbò sáàmì.
0: mo rí àmì ọdún orí ọ̀rẹ́ mi dáadáa.
1: ọkọ ṣe a máa rẹ àkọ ọmọ bàárẹ rúgárù.
0: kẹ́hìndé ajayi ifáǹsọ òyìnbó.
1: ẹwẹ́ ọ̀dúnrún.
0: ifáǹsọ english.
1: àpàdà sí burúkú oníkan ìbò sáàmì.
0: gbogbo òkè púpa. ní mọ gánà ò ní bàjẹ́ láṣẹ ìdùnnú. zero seven zero double 5,000 949 08097,000 949 lẹ́ẹ̀fẹ̀ bá mi sọ̀rọ̀ lálẹ́ yìí.

0: Hello, somebody. I got a letter. Who are you? Hello.
1: Hello.
0: I got a letter. Madina, lele ko nle Ibadan. E ma npa radio yin ki le gbo yin dada, mo fe gbo yin. Se gbo mi bayi. Yes, oh yeah. Ki na won itan teyin na gbo npa igbe aye ta won baba yin gbe.
1: Baba ti le. O de orin ya mi iyale. Se le ti ya mi. Do.
0: I don't know.
1: Mẹ́ta
0: ni bàbá yín fẹ́ lé.
1: Mẹ́ta ló fẹ́, ó sì ní sí ọ̀nira.
0: Ẹ́?
1: Àwọn àlè.
0: Dádì yín yan àlè tó pọ̀.
1: Àwọn ọmọ jáde. Ìjìdá yìí, wọ́n ìgbà gbẹ̀lẹ̀.
0: Adé
1: fún àtà. Wọ́n ìgbà jẹ́, wọ́n ìgbà pàtó.
0: Ìyàwó kan ló dùn sáyé.
1: Ìyàwó
0: kan ló dùn sáyé. Ìyàwó kan ló dùn sáyé. Ìyàwó kan
1: ló
0: dùn sáyé. Ìyàwó
1: kan ló dùn sáyé. Ìyàwó kan ló dùn sáyé. Ìyàwó kan ló dùn sáyé. Ìyàwó kan ló dùn sáyé.
0: Kí wá lórí ti generation tí yín ò dánrú ẹ̀ wò?
1: Àgbọ̀dọ̀ náà wò. Torí pé àwọn obìnrin tó ń bẹ ní ìfàní ìṣẹ́ni tó fòrò ogún.
0: Orí
1: kú lọ́pọ̀ jù. Fòrò ogún. Àti kò gbé lẹ́yìn ìlú gángá. Àmọ́ ní ìdáná ń jẹ́ ẹlẹ̀ fún wa ni. Gbogbo wọn bá lóúnjẹ Sunday láì. Wọ́n jẹun. Wọ́n máa ṣe ní wọ́n bá wọn nílùú fọ́tọ́. Wọ́n bá wa pọ́n ni.
0: Kí la wá fẹ́ ṣe báyìí?
1: Láwọn ti jàde.
2: Ah, lori eto ta pele ale wo bo de le ijile wa mi e ma mind me.

0: ọlọmọ márùn náà kẹ ó wá
1: kí wọn wá débi ọlọmọ márùn
0: ọlọmọ márùn wọn tún kólé lórí
1: ọgbẹlẹ pé wo
0: ó kólé lórí ọlọmọ márùn ló kú wá márùn ló kú wá bá wa
1: èyà
0: àwọn tọjú wa papọ
1: wọn tún kọ ọmọ márùn tẹlẹ wo wọn ra bọọlù ẹ tẹrù tẹrù ni o dáàdi yìí ẹ le.
0: Ogun dáre kẹ kó tó dáhùn ìyá kan. Ìyá ń fẹ́ wá pátápátá kó ń lo lérí.
1: Ó yẹ kí ni.
0: Ìyá ń mú kó ń lé, ń bàbá kó ń lé.
1: Ṣé gbà wọ́n fẹ́ ọlọ́mọ márùn-ún tán ra mọ́lù ẹ̀dẹ́? Wọ́n tún wá lọ fẹ́ lòdì.
0: Àwọn ẹbí mọ bímọ mẹ́rin fún wa, ó ti bímọ mẹ́rin.
1: Ó tún bímọ mẹ́rin mi. Ngbo muda di ku ya ya o jese gese la ya o jese gese la
0: ngbo da ya ya ti wa ku na wa wa da ku ni no na le no
1: le lo na di le muda di daddy you gonna awon lo wo fowo bi owo gbe won la yan won la yan kon bi agbegbe ga ara dele jile ja me su ara re ba elo e ka le o e ka le o ko yin lati alake alade gba yi sa eh conversation wise so o be yin now we try
2: very many times of being there
1: okay
2: wala àwọn bàbá ń lo ráyé wa o.
1: Wọ́n ráyé wa lọ́nà wo sà.
2: Ok. Màá fi báà mi mẹ́rin ló fẹ́.
1: Dádì tí yín fọ́ ni wọ́n jẹ́ sínú dádì tí mi fọ́ ti wọ́n.
2: Bí last month nǹkan kan wá ṣẹlẹ̀. Mo ní àbúrò kan Canada, mo ní kan Italy, mo ní kan UK.
1: Ok.
2: Wọ́n á bímọ sígbà kan náà.
1: Àwọn mẹ́tẹ̀ẹ̀ta.
2: Bẹ́ẹ̀ni ẹ gbà pé àwọn ìyàwó mẹ́ta ó yẹ kí mọ́mì tèmi lọ sọlídé ní UK tó dábúrò mi ní ìtúnwà UK.
1: Ok.
2: Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló fẹ́ travel gbà kan. Èmi mo sọ fún mọ́mì mi pé kí ló dé fẹ́ kí ọkọ yín mọ fi ọkàn wa gbé agbóúnjẹ kiri ní àtẹ̀jẹ́ tì.
1: Ṣé fẹ́ sọ bàbá ń bàbá kọ́ mọ́ ọ̀rárẹ̀ kí ni kí ló dé?
2: Ẹ̀hẹ́n àtẹ̀jẹ́ tì. Ẹ imagine. So o lè níbi ìdílé
1: mọ́mì tí
2: mọ́mì yìí sí
1: ọ fi lọ
2: mọ́mì tí lọ. Ẹ wá imagine àwa tá a lọ sàn fẹ́rẹ́gbẹ́ ìyàn ṣe wá.
1: Tẹ́ ẹ fẹ́ ẹ yọ kan.
2: Fẹ́rẹ́gbẹ́ ìyàn ṣe wá.
1: Ẹ tí lè conclude pé nǹkan ṣe yín o. Ẹ tí lè conclude o.
2: Tá a bá dàgbà táwọn ọmọ bá bí mọ ní ìdí fẹ́ bí fẹ́ pọ̀
1: ní. Ẹ ó dẹ̀ kò yín ó kú ẹlẹ́dàá yín gbà yín. Ọmọ
2: ọ̀sẹ̀ pọ̀ ní jẹ́rẹ̀ẹ́ wa ààrà yé jẹ́ o.
1: Ṣé pé àwọn bàbá ẹ̀ ni wọ́n jayé

0: lọ ba ni wa ba yin se te mo na da e ti mo da na le lati bi osun
1: ja le o mo na da o ka joro ri ni ki soro yin
0: sa se awon baba wa se wa ti jaye wa mo aye ti won yen ni abi ba o
1: jaye wa ma yin
0: ki lo wa sele
1: economy lo so wa di nkan ta di o
0: economy
1: we are polygamous in nature
0: naturally
1: naturally ato ragi we ni o iya le wa bi to wa ba omo to wa kan na se ko ni nkan ti won fowo ra nu gbon leko kan
0: ewo
1: ko ni nkan ti won se confidence la ni la fi do won yin
0: ah ni confidence kan lenu ni alaction
1: enu ni o as won ko wa wo
0: ta baba e laction won woju wute won de lowo to mo fe so pe
1: igba ti won nkan daru bayi ne ile abi daru
0: ah ele so be o
1: I mean you yo so
0: ha
1: what ele la de ko ni sin
0: mi o je mo ye
1: e o re ko mo e ko re ko ni ko re fo de yi o re ko ti
0: ah mai ri mi tan kilo se
1: o di pa de pati
0: da emi o da kan mo
1: ijele kolon shanu wa
0: olohun shanu wa
1: in all honesty
0: okunrin
1: to ba gbon ku rojo ogbo ko easy o o ma won ti n ba lo le ni fun o ma won ti won se re dadi bi tele ti pe le won o je taro je toso je tale iya ta ba beere awon ore wa ti mi ti Nigeria mo iya won ti mu ya won odun ni
0: kai
1: Kai. Ese Nigeria ta pe ton mo ba ti dagba die ta awon fun ara la fowo la nju won soke okun to ra bi ife ko si better life in Nigeria so olorun ran wa lowo o
0: ami o
1: generation ti wa ati wo
0: oruko yin
1: oluyin ka lo ko
0: lati
1: alakia alakia se
0: alakia se o ti da udaro urayo lasu awon eyan olohun shanu 0705000949 ale bobu la wa dele ejile wa nbe mi o ti awon eyan wa loju opo eyan hello somebody e kale o sekere
2: ami mo ma gbe du kan si
0: ero ba mi eh tatale mi lo tatale mi lo ni ti ri Lori bed kan ko de ma bimo ki ko de ma lo smoothly
1: Ba ri lori
0: phone yen e wo erugu yin you go explain tire
1: to ma ma pass for du phone we wa la le te ni to ba tu kan jo ko
0: eh
1: tu ye ko tu
0: eh
1: eta na bi mo ba se ni bi mo yan ah baba yan ti jaye ki dai ti ara mo meta lu te bo awon ni si ni ti o ni ke ni ti ah
0: melo le yin fe
1: eh
0: melo le fe
1: eh mo fe
0: eh
1: e no bi ti aje yin na meji mo wa le ni ke ji ni
0: boy kan si se mo ja si le se mo ti gbo
1: gbo
0: gbo e bo wo ti hello somebody egale hello somebody ala babu la wa dele ijile wa be mi o ti lo e ma gbadun bari bo die die le fun si tin to igba pa bo mi lo jare e le be wa ku gale Hello, hello. Yes, hello.
2: Saki, hello.
0: Saki.
2: Hello.
0: Hey, do you know how to use
2: it? Yeah, I am. I am.
0: Eh?
2: I am. I am. I
0: am. I am.
2: I am. I am. I
0: am. I am. I am. I am. I am.
2: I need that man cut da.
0: He cut da. He cut da.
2: Oh, he cut da. There, that day, I woke up. He done that. Took that name, the baby. I want me to be another one. One don't see her the other day. Oh, that's that. So, that's a good thing. He said, what's that? He said, what? I want you to.
0: Hello, somebody.
1: Hello, Dele Jile.
0: Hey.
1: O si baba kankan to jaye yin mo ti e eyin le lo lo fun lo
0: no na wo ma
1: e ta yin gan baje nu aye yi na lo po ju
0: bo la je baje o
1: ola ju ojiji asa la sa te ku mo ra wa mi ama husband yawo kan oko kan se asa ile yoruba ni yawo kan oko kan se asa wan bi ni
0: je
1: ola ju lo ko ba yin de be
0: Ola Junior ja ma ni lokan ba fe fe meji.
1: Eni o je ro. Be ba ro lati le ni. Anu eyin okunrin se ni. Pelu gbogbo awon mo tin be nta yi. Oju e lo mi. So mi dandaru wole mu. E mo eto jiji dandaru lo.
0: E sa mo je.
1: Awon mo ti oran yan. Mo ri enu ti won fe yawo le lojiji. To si gbe magele fun omo rogun eje. Eh? Won ni fomo ti won. Omo orogun omo oko gan omo aburo oko won le kiti won de ko omo orogun won ndi se gboro de ni isin e ti wo ko so bo o
0: iya a tu wo ko so bo
1: o ni gbogbo yin ni gbogbo eyan okunrin ni ki se nikan
0: iya o ti da olawo la wa nu e eyin le mo ba do ara lo olawo la nu e iya olomo asa nu mi bayi o ta wa lo tori bo yo hello somebody o e ka le o o ko yi gaga o
3: ani aloge bo le layo
0: ami o
3: e bo le layo asa lafia
0: ami
3: e ti wo ko so bo
0: se n bi ase eye ni
3: mo pe nkan ti mo daddy tantan so tantan so kind die place gbogbo okunrin o kiesin
0: m
3: oye ajale ọjọ́ alẹ́ ṣe pàtàkì fọkùnrin tòótọ́. Mo ti rí so many things tó jẹ́ bíi mẹ́fà tíyàwó wọn já wọn lẹ́tàn gba UK lọ. Èmi ọdún méje ọdún márùn-ún tí ò padà wálé.
0: Ayé o.
3: Kò padà wálé. Ẹlẹ́fẹ́ ti ṣètò kan jọ kan tí mo ti ní pé gbogbo ọkùnrin ó mọ sọ fún ìyàwó àtọmọ ẹ pé ẹ wo ẹja èpè láti tì í o téèyàn kan bá dán mọ́nàmọ́ná o. Bó bá ti bímọ èmi àti ìyàwó mi jọ ń bọ̀ ni.
0: Ẹ má sọ pé mú yayé nìkan bọ́ o. Ẹ má sọ pé mú yayé nìkan bọ́ àjọ ń bọ̀ ni o.
3: Àjọ ń bọ̀ ni.
0: Bí yayé bá ń fojú ọmọ kémi ọmọ dèdí ara ẹ̀ náà ni o.
3: Ẹ̀yin ó mọ dèdí. Ṣùgbọ́n ṣe wá ráyé ìgbà táwọn bàbá yẹn jẹ. Ẹ̀yin ò lè rí jẹ mọ́. Ìyàwó kan lẹ́ mọ̀ gbé sórí bẹ́ẹ̀dì. Ẹ̀fẹ́ wọn lọ́tọ̀ọ̀tọ̀ gan. Iṣẹ́ kan ni ìyá mi àti ìyàwó ẹ̀ ń ṣe títí tí ìyàwó yẹn ti jáde láyé.
0: Iṣẹ́ kan náà.
3: Iṣẹ́ kan náà ni wọ́n jọ ń ṣe.
0: Wọ́n sì ní dára wọn.
3: Wọ́n ju wọn ká mà ṣàn. Kò lè ṣírò ẹ̀ mọ́.
0: Ẹ̀yin gan ò lè gbà. Ẹ̀yin gan ò lè gbà. Ìyá Elizabeth ẹ̀ lè gbà. Kí dádì ò fẹ́ mi ní kẹ wá jọ mọ̀ sórí bẹ́ẹ̀dì gan. Ẹ mo ti rí inú ojú yín ẹ̀ lè gbà. Èyí ní gírí gbogbo bá mi sùn ẹ̀ ìyá èlì ò lè gbà kankan. Nílẹ̀ ajé wà nínú ẹlẹ́jìnlẹ̀ ẹ wo ọ̀rọ̀ márùn-ún fún ẹ̀fọ́ márùn-ún jẹ kọjá rí ìyá alára wa ọlọ́mọ fi jẹ wá síbi ọ́ha ní ayé tá a wà yẹn àbílẹ̀ ayé tá a wà yẹn náà kọ́ ni. Àbọ̀ ọba ìfilẹ̀ ni. Hello somebody.
4: Ẹ̀ka
0: alẹ́ o. Ẹ báyìí rédíò yẹn lọlẹ̀. Ok.
4: Ẹ kú ètò.
0: Ètò ọmọlé o, ọlọ́run ló ń tó o.
4: Ṣé ẹ lóye tí ẹ sọ yìí? Ayé àtijọ́ yẹn, ìdájú wà rẹpẹtẹ.
0: Lọ́nà
4: wo? Iṣẹ́ oko la bàbá wa ń ṣe ń gbà yẹn. Òṣìṣẹ́ mi sí ìyàwó wọn ṣe iṣẹ́ ọkọ wọn jọ ń ṣe náà fi ń fẹ́ ìyàwó púpọ̀. Bàbá mi sọ fẹ́mi wípé bàbá òun ìyàwó mẹ́rìndínlógún ló fẹ́. Bẹ́ẹ̀ni mẹ́rìndínlógún.
0: Dádì yín sọ pé dádì ti àwọn 16.
4: Mẹ́rìndínlógún ló fẹ́.
0: 16.
4: Bẹ́ẹ̀ni 16. Wọn kẹ́ ń tilẹ̀kùn yàrá wọn. Ìyàwó méjì ni yàrá kọ̀ọ̀kan.
0: Ojúlẹ̀ mẹ́jọ ni wọ́n ní. Ojúlẹ̀ mẹ́jọ ni ilé wọn.
4: Ayé ìgbà yẹn àtijọ́ wọ́n fi owó ẹyọ ń kọ́lé.
0: Ok.
4: Wọ́n ti kọ́lé ńgbà yẹn.
0: Dádì
4: tó ṣe oko náà ń ṣe.
0: Dádì titi yín gangan mélòó làwọn fẹ́?
4: Dádì bàbá ti ní ẹyọ kan ṣe ló fẹ́ o, ìyá mi kan ṣe ló fẹ́.
0: Dádì tiẹ̀ sì fẹ́
4: 16.
0: Wọ́n wá wọ bàtà dádì wọn. Ta ló wá bí wọn?
4: Wọ́n wọ bàtà ìyá mi nìkan bàbá mi fẹ́ ní tí wọ́n fi dàgbà dodo wọ́n fi lọ sí dàgbà rè àwọn ọkọ tẹ̀mí fẹ́ méjì
0: ọkọ títí yín
4: ìyàwó
0: tú
4: bẹ́ẹ̀ni ní ìyálé
0: nọmba
4: kí bẹ́ẹ̀ náà ti ìyálé mi nígbà tó wà láyé àjà bí èmi bá lóyún ọbẹ̀ ìyálé mi ni máa lọ bù oní máa jẹ ní ìlú máa jẹ mi oúnjẹ tó ń bá wà kò ní ṣe jẹ fún mi oúnjẹ tí ìyálé mi bá tẹ̀lé ni máa jẹ.
0: Ọkọ yín gbọ́dọ̀ ti búra fẹ́yìn méjèèjì ni pé ẹ má dà mí láàmú ẹ má dà mí láàmú ẹ má dà mí láàmú nǹkan ó ṣe o.
4: Àánú ọ̀búra fún wa. Àjọ ṣe bí mi ṣe ní ọ̀rẹ́ ṣọmọdé mọ́
0: báyìí.
4: Ìyáálé mi ti kẹ́rí gbaṣọ ọkọ náà ti lọ ní sọ́tọ́dún mẹ́fà. Ní èsì ìyáálé mi kúkẹ́ ìyá ọkọ mi ò fẹ́ ìyàwó mi lémi náà. Àwọn méjì yẹn náà lọ àdìjọ nǹkan ọmọ wáyé lùbọn ni ọjọ máa ń kẹdẹ ṣoríire àdìpẹ lọwọ náà tí ayé ìgbà yẹn ẹ rí i pé kò sí obìnrin òwò ọpọ obìnrin òpọ tó káàdẹrẹ ni fẹ wọn mọ
0: báyìí
4: obìnrin ti lélẹ yìí kò sí ní dáyé ìgbà yẹn ìgbà ayé ìsinyìí téèyàn bá sọ pé òun máa fẹ méjì tí ò bá ṣọra ìgò ló máa lọ sínú èlùbọ fún tó máa ro fún jẹ.
0: Ayé o ìyẹn dẹ̀ lé o.
4: Wọ́n ti fàyè ayé ọkùnrin ti fàyè gbàgbàkigbà.
0: So àwọn dádì wa ẹ̀ṣẹ̀ wọ́n dáyé wọn jẹ́ ni àbọ̀ jẹ́ díẹ̀ nú ayé tó yẹ káwa jẹ.
4: Wọ́n jẹ́ ayé yín mọ́ ọ̀ jẹ́ ayé ìsìn mọ́ tiwọn. Ayé ìgbà yẹn ayé ìrọ̀rùn ayé ìgbádùn ni wọ́n wà.
0: But ma. But ma. Ninu awon generation ti wa atawa ta lo wa jaye ju nu awon mejeji ta gbadun
4: ayi baba o jaye gan o o gbadun nje to won na je idaye na gba re pe ma sogun koko osi o fe pa mo rogun mi osi idaye si ah ele ma ya mo rogun ewe re ele ma gbe o ma so je dakida
0: o ti da ah ni riwe ah ni riwe
4: ami o ami
0: Esiba.
4: Dara.
0: Dara.

ẹ bá fẹ́ pè wá láti òkè òkun ojú òpó tí ní +23490 6290 000949 gbọ́ lẹ́ẹ̀kan sí +23490 62949. àwọn dádì yín kí lẹ gbọ́ nípa story àwọn dádì wọn grandpa great grandpa yín àwọn dádì ẹlòmíì wọn lẹlòmíì fẹ 32 ẹnìkaná ló fẹ 16 ẹlòmíì ìdẹ̀rẹ́ nílé ayé ó kàn ń gbìyànjú gbìyànjú gbìyànjú ni irú bàbá ìyá tèmi sí ìyàwó méjì ló fẹ́ tí mo gbọ́njúmọ̀ o bàbá mi mẹ́ta ló fẹ́ bàbá tó bí èmi tí mo dúró yìí mẹ́ta ni ìyàwó ẹ̀ èmi ẹyọ kan péré ẹ̀ kí ló wá justify.

0: Jesus.
1: In the name of Jesus.
0: And your mommy.
1: My destiny.
0: By support.
1: Pẹ̀lú àwọn olóore.
0: Àyànmọ́ mi ò. Bá ìsopọ̀. Pẹ̀lú àwọn aláàánú. Àyànmọ́ mi ò. Bá ìsopọ̀. Pẹ̀lú àwọn tí ó ràn ẹ́ lọ́wọ́. Mi ò kí ń sẹ́ni ìjákulẹ̀ mọ́. Láti òní lọ. Ẹni òkè ni mí. Iṣẹ́ mi yóò ní èrè. Mo pàṣẹ ọjọ́ tó mọ́lẹ̀ ní. Kó tó wọ̀. Kí ìgbọ̀ tún bẹ̀rẹ̀ láyé mi. Kí ara kó tù mí. Kí àwọn èèyàn kí mi kú oríire. Kí ọjọ́ tó wọlé ní. Ayé mi gba ìtura. Àìsàn. Ogun ayé. O ráyè lára mi mọ́. Ohun tí mo ṣe àṣẹ ti rẹ̀. Kí n tó wá sí ìpàdé àdúrà. Bí mo ṣe ń jáde ń bì. Mo lọ sí àṣeyọrí. Ìpín mi ìṣẹ̀dá mi. Jáde kúrò lóko ẹrú. Ọba ni mí. Mi ò ní ṣerú mọ́. Ẹni òkè ni mí. Mi ò ní di ẹni ilẹ̀. Ìpéjọpọ̀ ìrànlọ́wọ́. Láti ibi gíga. Wọlé tó ayé mi wá. Mo pàṣẹ ilẹ̀kùn tán forúti. A ti bá mi fi ọ̀sán sí. Ilẹ̀kùn tán fi èpètì. Mo fi ọ̀rọ̀ Ọlọ́run sí. Láti òní lọ. Ilẹ̀kùn òní ti mọ̀ mi mọ́. Ẹ̀yin agbára tó ń tilẹ̀kùn. Ẹ máa ṣòfò dànù. Ẹ̀yin agbára tó ń tilẹ̀kùn. Ẹ máa wọlẹ̀. A ṣe ilẹ̀kùn síwájú mi. Ẹnikẹ́ni ò gbọ́dọ̀ tì mọ́. A ṣe ilẹ̀kùn sọ́nà mi. Ẹnikẹ́ni kò gbọ́dọ̀ tì mọ́. Ìwọ ilẹ̀kùn òkè. Ṣé ọ́! Tẹ́wọ́ yẹn sọ pé ọwọ́ mi ò. Gbọ́ ọ̀rọ̀ Olúwa Jehova. Ohun gbogbo tí máa fi ẹ́ ṣe látẹ̀yìn. Kó máa ṣe rere. Ìwọ ọwọ́ mi ò. O ní sí àṣẹ ti mọ́. Ìwọ ọwọ́ mi ò. Wọnú àṣeyọrí. Gbogbo àmì nínú ọwọ́ mi tí ò jẹ́ ní àkójọ. Kó máa jábọ́lẹ̀. Àmì àwọn àjẹ́. Àmì àwọn oṣó. Àmì àwọn ẹlẹ́yẹ. Nínú ọwọ́ mi. Jábọ́lẹ̀.

0: ilẹ̀ kọ̀ àǹfààní ńlá. Ó bẹ̀rẹ̀ sí ṣe fún mi. Sọ pé ẹ̀yin ìgbìmọ̀ alátakò. Fẹ́ ń jókòó ṣèpàdé bí lórí ọ̀rọ̀ mi. Ẹ túká pẹ̀lú iná. Ẹ̀yin ìgbìmọ̀ alátakò. Tí ẹ̀ ń dan tí Olúwa tò nínú ayé mi rú. Ẹ túká ni Olúwa wí. Mo pàṣẹ. Láti òní lọ. Ayé òní tako mi mọ́. Ayé òní dá mi dúró mọ́. Gbogbo ìdádúró. Láti inú ẹgbẹ́ òkùnkùn. Ẹ sọ fọ́ dánù. Ẹ̀yin adẹ́ni dúró. O lè kí gbé sókè jù bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa Jehova. Ẹ yá wẹ̀rẹ̀. Sit down.
1: Joko.
0: Fuck everybody.
1: Relax.
0: Most of my people say,
1: I told you no danger.
0: But more than one, like, we made the toast sit
1: and like 7 doors opening consecutively.
0: Oh, no, I'll let you go. You're worried.
1: Let you have not seen money before.
0: Let you pay.
1: After this program,
0: we're married. We're back to back.
1: Hey, you will have money back to back.
0: Back to.
1: Back,
0: back to.
1: Back.
0: I'm back. Ẹyin ìgbìmọ̀ ìka. Tí ẹ ń ronú ìka tẹ fẹ́ ṣe sí mi. Ṣé ni ká ṣera yín? Bó o bá sọ̀rọ̀ kò sí ta lè ṣe. Ẹyin ìgbìmọ̀ àjẹ́. Tẹ ń ronú ìka tẹ fẹ́ ṣe sí
1: mi.
0: Ẹ lọ ṣera yín. Pariwo sókè ayé òní ṣe mí níka. Go and do yourself. Go and afflict yourself. Gbogbo ọta. Alẹ́ ni màá dẹ̀yìn.

0: sọ pé mo pàṣẹ. Gbogbo ẹ̀mí tó ń tẹ̀lé mi. Tó ń lé ire lẹ́yìn mi. Ẹ kú dànù. Oyè oyè oyè oyè oyè. Yes.
1: Amen.
0: Mo pàṣẹ.
1: I decree.
0: Láti òní lọ. Àtàyé àtẹ̀sù àti àwọn ènìyàn ká.
1: The wicked is Satan himself.
0: Wọ́n padà lẹ́yìn rẹ̀. Sit down.
1: Ejoko.
0: A lọ sí orísẹ́ kan tó le.
1: We are going to a very hard task.
0: Láìpẹ́.
1: Very soon.
0: Mo ń tọ́ láti ṣe gbogbo assignment fún mi lórí ọ̀rọ̀ yìí.
1: I am trying to complete all the assignment I was given overnight.
0: Now, ẹ pàṣẹ eléyìí lẹ́ẹ̀meje.
1: You will decree this one 7 times.
0: Pé láti òní lọ mi ò ní ṣe iṣẹ́ àṣedànù mọ́.
1: That from today no more wasted.
0: 1, 2, 7 go!
1: Láti òní lọ.
0: Mo pàṣẹ aṣọ ògo titun lọ́rùn rẹ mama yi.
1: Sàmì
0: mẹ́.

0: sọ̀rọ̀ wọn ni kara cement. Ilé yẹn mo ti kàn fún 17 years ní ilé bo. Ilé yẹn kàn wà ń bẹ̀. But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ ilé yẹn tán within January till now. Láńlọ̀ tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòwó ní àwa lòun fẹ́ kára aláàlówó. Ó láwa lòun fẹ́ bóun máa da dúró dé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi. Àtura
1: àtura. Lona. Elé ìtẹ́yìn kọ tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọdún mélòó?
0: 17 years.
1: 17.
0: Bẹ́ẹ̀ni.
1: O wa wa ìgbà wo lẹ wá síbí?
0: January.
1: Ẹjọ́ àwọn tó ra cement.
0: Yes sir.
1: Ṣùgbọ́n ẹ ṣe wá kúrò mí.
0: Ẹ mo wá sọ fún Ọlọ́run mo ní kó bá mi kọ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
1: lọ́dún January. Ẹnu January 6.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Ẹ tó wá ra ilé ànọ́dá.
0: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra aláàlówó làwa lòun máa gbé dúró de ṣùgbọ́n a ti rà á báyìí.
1: Ẹ pàtẹ́wọ̀ ẹ kílò ẹ dẹ̀ ń wò báyìí. Èyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ò lè parí fún 17 years.
0: Since 2007.
1: Ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6. Kì í dẹ̀ ṣe pé wá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì. Abẹ́nu yẹn ti parí tiẹ̀ náà.
0: Kó
1: lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹni tí ò gbá ni o. Tẹ́lẹ̀ the same category ni wọ́n wà. Wọ́n àjọ parí ilé wọn ni. Bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn, wọ́n parí tiwọn, wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe kúrò lórí òkè yìí.
2: Àṣìlè bí má.
1: Let double grace work for you.
2: Náà orí ọ̀tá ìṣẹ́kọ̀ méjì ṣe
1: tán. Ó tún pè ní great mercy nìyẹn. Tún lọ ra mi.
2: Amen. Ọ̀rọ̀ yìí ti dé
3: títí. Ó ti sọ ìdí ọlọ́run.

0: Orúkọ mi ni Adedeji Oluwarotimi. Ìgbà àkọ́kọ́ tí mo máa gun orí òkè yìí ni eléyìí. Èmi ọmọ Ondo State ní ìlú Ọ̀wọ̀ òun ni mo ti wá.
1: Ẹ pàtẹ́wọ́ fún wọn. Àwọn ará ìlú ìyàwó mi rè.
0: Oko business ni mo ń ṣe. Mo ti ń ṣe àti 27 years ago. Bí mo ṣe ń ṣe ayé ọgbà mi. O kàn ń ṣe bẹ́ẹ̀ ni pé ó ń ṣe kò ṣe é ṣe ni. Ìgbà tó di last year February, ìyàwó mi ló wà ní orí ètò lórí rédíò. Ó máa ń sọ fún mi. Mo ní kó lọ jókòó. Olóhùn ló mọ bó ṣe máa ń gbé ọ̀rẹ́ tó bá di Sunday jẹ́ ká máa lọ chọ́ọ̀chì wa. Ìgbà tó ti pẹ́ tó ti ń yọ mí lẹ́nu, má jẹ́ ń bá darapọ̀ mọ́. Mo wá bá darapọ̀ mọ́ ètò ní February last year. A dẹ̀ ti lé èèyàn tó ń ṣiṣẹ́ tó ń ra oko a ti lé for 25 years. Akọ kò dé limited. Àwa ń gbọ́ program lọ ní February. Àwọn bàbá wa sọ fún wa pé ká tọrọ nǹkan mẹ́ta lórí rédíò yẹn pé nǹkan ta bá ń fẹ́. Wọ́n wá tap ìyàwó mi. A mà nílé a ní mọ́tò mi ní warehouse. Wá ní Ọlọ́run ti ṣe. Àwa bẹ̀rẹ̀ sí ń gbàdúrà fún ní February last year. Ìgbà tó wá di June last year, Ọlọ́run wá gbèsè ńlá kan dìde. Èèyàn tí mi mọ̀ rí ó kàn dé pè mí ó fún mi ní 50 million naira. Ó lóun ò yá mi o, ó ní kí n sì máa lọ.
2: Sọtẹ́lẹ̀.
3: Ẹni pẹ́fẹ́sà.
2: Bàbá yẹn wípé.
3: Pẹ́fẹ́sà.
2: For 21 years.
3: Ọdún mọ́kànlélógún.
2: Òun ti ń ṣiṣẹ́ ẹyọkan.
3: Yàbí bí dá single way.
2: Ó wá ń kọ́lé kan fún 5 years.
3: Àyàbí bí dé hátọ̀ 25 years.
2: Sórí ìjìnlẹ̀ Ọlọ́run lágbára.
3: The ministry of God is so powerful.
2: Last year February.
3: Just last year February.
2: Lẹ́nìkan ẹ máa gbọ́ authority.
3: Tó wá sí why not hear authority program.
2: Náà bó ṣe ń gbọ́ mi rédíò yìí ni.
3: Ẹ dáadáa ṣe àyẹ́rí mi náà.
2: Torí àwọn kan sọ fún ẹ pé ariwo lásán
3: ni. Gọ́sọ̀ àtọ́jú ìtọ́ very nice.
2: Àwọn kan sọ fún ẹ pé.
3: So we tell you.
2: Ìwọ gan ni kò mọ jílẹ̀.
3: Why are you working on
2: every day
3: morning? You don't sleep.
2: Mo ní Ọlọ́run.
3: I have God.
2: Báyìí mo
3: hàn. I have God.
2: Láàrin oṣù mẹ́ta.
3: Within 3 months.
2: Story ẹ máa
3: jẹ́. Ẹ mẹ́ your story be there.
2: Bàbá yẹn wí pé orí àkọ́kọ́.
3: The very first good
2: thing. Tó ń gbà.
3: That I received.
2: Ẹni kan pé
3: òun. Someone just called him.
2: Ó sì fún ní 50 million.
3: 50 million. Jesus.
2: Kò ní èlé nínú.
3: Without interest.
2: Pé gbà.
3: Say thank you.
2: Lọ́mọ fi ṣòwò.
3: Go and trade with this.
2: Kò sí pé gbà báyìí ló máa dàpẹ́.
3: No give me time to repay.
2: Wọ́n lẹ́ni táwọn ohun
3: mọ̀. Someone is talking even now.
2: Ẹnìkan dẹ̀ sọ fún ẹ pé kò sóre lọ́wọ́.
3: As somebody say that no goodness in the
2: world. Àwọn kan ní òsì miracle alert.
3: Wọ́n ló máa miracle alert.
2: Wòlí Samuel Adébáyò
3: jùlọ. Protest Samuel Adébáyò ojú ẹ̀ sílẹ̀.
2: Bàbá
3: authority. Bàbá authority.
2: Ọlọ́run ní àwọn angẹ́lì.
3: God has his own angel.
2: Tí wọ́n máa ń bọ́ra lẹ̀.
3: That he removed them.
2: Ní ọ̀run tí wọ́n á rìn bí èèyàn.
3: Our workers men.
2: Tí wọ́n á gbére wọlé.
3: I bring blessing to your home.
2: Mo rán wọn sílẹ̀.
3: I send them to your home today.
2: Bí àmì ẹ bá lé.
3: Ìjọ Emeka Bilal.
2: Kí wọ́n bẹ̀rẹ̀
3: sílẹ̀.
2: Angẹ́lì ìrànlọ́wọ́.
3: Angel of help.
2: Tí ò ní ìbọ́lọ́ ti wá.
3: They cannot tell where it come
2: from. Àwọn ará Ọlọ́run.
3: The act of God.
2: Bàfi ń sọ̀yàn dáǹkan.
3: That he used to make people.
2: Wọ́n jíṣẹ́ fún.
3: Ẹ mẹ́rin tó mínísítà
2: tó. Wọ́n máa jíṣẹ́.
3: Ẹ mẹ́rin tó mínísítà
2: tó. Jẹ́ngbọ́ ẹ̀rí ẹ̀sìn.
3: Let's get testimony more.
0: Wọ́n irú Ọlọ́run Samuel Ojo Adébáyò lélẹ̀.
2: 50 million.
0: 50 million naira. Mo wá lọ bank tí mò ń lọ bank manager mi wá pè mí pé kí n wá gba loan. Tí n bá fẹ́ gbowó tẹ́lẹ̀ mo máa ń bẹ̀bẹ̀ kí n tó fèlè fọ́ọ̀mù ni. Ó wá dẹ̀yàn tó jẹ́ pé wọ́n ń pè kó wá gba loan. Bank manager mi fún mi ní 30 million naira pẹ̀lú ọjọ́ 80. Mo ní ìyanu ti bẹ̀rẹ̀. Ibi tá a kọ́lé sí mo wá ní ìwọ ìyàwó mi omi gbé mi ìkọ́lé yẹn mọ́ o. Mo ní èèyàn tó bá wà nílùú ọ̀wọ̀ dáadáa. Mo ní kó máa bá mi wá ilẹ̀ sí housing. Mo ní a máa ta ilé ta ti ń kọ́ ní 25 years. A máa fi lọ ra ilẹ̀ sí housing. Mo ní ìpè bàbá Samuel Ojo mo ní ó dà pé ìpè yìí ó bá wa lára mu. Àwa lọ ta odi ilẹ̀ ilé ta kọ́ for 25 years. A tà ní 3.5. Mo wá dé housing mi tí mo fẹ́ ra ilẹ̀ wọ́n ní 4.5. Ṣé pé ọ̀rọ̀ yẹn lágbára?
2: Ó lágbára.
0: Mo wá lọ yọ 1 million naira àánú 80 million naira. Mo wá ra ilẹ̀ yẹn mo wá fi ilẹ̀ yẹn síbẹ̀. Ìgbà tó di August, àwa tún ń gbọ́ program lọ. Bàbá tó wá sọ̀rọ̀. Wọ́n ní kí èèyàn tó bá tún ní ìgbàgbọ́ nínú oṣù tó ń bọ̀ pé ìyanu máa ṣẹlẹ̀. Mo wá lọ fi 80 million naira mo wá fi ra kòkó síbẹ̀. Ká máa wí ká máa sọ kòkó 80 million naira or the 120 million naira. Ẹ bá mi fún Jésù látẹwọ́. 40 million naira o ma gun ori gogo 80 million naira mo wa tun gbe gogo 80 120 mo wa tun be se fi ra gogo e je nge pada seyin die o ma gun wa legbe mi o wa legbe store mi alagbado ni tin ba ti fe ra gba lo lowo idaji o ma ma nso fun mi ni o ni emi ati o ni abetara o ni nkan ni wa o ni mi nile ohun onile o lohun sun agbado o ni mi orowo fi ra gogo o ni ajura lo
2: nigbati nkan le
0: baba
2: o mo pe osowo de fi le raja
0: mo wa lo fi 120 mo wa lo fi ra gogo mo tun fi ra gogo lo mo tun tele pe baba mi Samuel Ojo authority gogo tu wa gbera fi o ti wa di 160 million naira 80 million naira gun gogo pada
2: lai so ko
0: tera ninu osu meta
2: lai so ko tera nbe
0: mo wa tap yawo mi mo ni ile to ko abere ile ni July last year mo fi ojo mo osu moko la mo fi ko leje 2 bedroom flat meji mo fa papo mo tie mo lock here mo se pop mo se relief mo se everything to wa nbe ni 85 million naira ibi se olohun wa ya mi lenu de daddy igba to wa di January ni this year mozu kami ni mo nlo nigba ti mo be si ri owo mo wa so fun yawo mi mo ni kan meta la bere lowo olohun ekini ile olohun ti ko ekeji mo ni moto to dara mo ni keta wa lona to my own surprise ore mi kan wa pe mi oni won ma fe send moto ko ni tin ba ni owo ki ma wo le mo ni iru moto wo no ni Venza iran mi o lori lai farogun birthday mi march 14 mo dupe lowo olorun Venza yen ni mo fi sile yen
2: wow
0: gbogbo omo ilu patapata lo wa ba mi sile yi ti gbogbo eyan ti pase mi to n gbe ipe baba mi Samuel Ojo authority to n gbega mo dupe lowo olorun ni igba to wa pe ipade gbogbo okunrin yawo mi wa te bo ntin ba lo aje pe mi imori olorun ki ire kan to ku ko le se kini ko le temi lowo mo wa dupe lowo olorun baba mi Ojo Samuel authority ninu ohun to se ninu aye mi ko ko le osu mefa mo ko le 25 years mi pari e
2: wa pe 85 million ko le
0: mo 85 mo ko ni 11 months ko pe odun kan mo de ra moto to dara to tun ba igba mu Venza America no ti gbe wa emi le yin akoko to gun Nigeria won gbe wa fun mi ni ilu owo ni o ni mo
2: gbe okay ilu owo. America na ti gun last
0: America no ti lo last baba
2: na we soke mo bere ire la fun e